0: mo ba mama yi o o ni Gerard la tun fi kan gbogbo eyin te n gba olohun gbo fun ile kiko dide mi me mo nasa parada ye de li ebodosha lati seju ilo mo so tele si aye re pe olohun yo ko ile fun o e wo lati ile pe ibere pepe tani oni ki wu ya yo mo gbo program ni si engineer next pepe yo pomo ni sunday ni first and second service lola ago meje ni sin alakoko bere gbogbo awon odo lati 13 titi wo 30 e break holy communion ma fun yin meji e lo kan pelu iyo yin ninu ose ta fe mu yi be ni ise elekeje o bere ni 9:30 lagbare ni to ni aye atorun eje n gbo die si engineer
1: baba mi o mo ti leri o nko lowo olorun mo je omo ijo comfort life baba mi oruko mi ni omolola abosede je omo mo je omo ilu ibadan ni area agboro ri mi lo bayi pe ngba ti mo darapo mo ijo lati ba lockdown mo ti darapo mo ijo sugbon meta lokan ni mo se ngba yen ngba to ya fura mi lola ti mo ri mo wa duro lori eyo kan mo teramo gbogbo nkan tẹnika ṣe ni mo n ṣe ìyàtọ̀ tó gbé tẹnika máa san rẹ má jẹ̀mú táwọn ọmọ mo kó táwọn ọmọ mọ nítorí gbogbo mi wọnú ìjọ ó pọ̀ gan ni lágbàtà ọkọ mi ti kú mo ti ń ja ogun yìí gbogbo nǹkan dúró sí i dúró táwọn ọmọ mi wọn ti jáde wọn ti lọ sí wọn ti parí ilé ẹ̀kọ́ ṣùgbọ́n kò síṣẹ́ èyí tó níṣẹ́ lọ́wọ́ ọ̀hún ìjọ ara wọn ọkọ wọn gbogbo ẹ̀kọ́ dúró ni wọn sun ọkọ náà iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ ọdún kẹta tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ọmọ mi tó dàgbà lélẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹra mádùúrà yìí mo gbà lọ́sàn-án lóru mo kàn tẹ́ bá ní ká ṣe ni mò ń ṣe testimony mi mo kàn rí ọmọkọ ọmọ mi ní òun fẹ́ ṣe traveling lásìkò sí nìyẹn ìgbà tó ṣe process ní canada ó ṣe ti uk ṣe ti us kò kọ̀ ọ̀gbọ́n sí ẹ bá sọ lọ́jọ́ kan pé tẹ bá ṣe ti uk tẹyọ ẹ ṣe country mi bó ṣe ní òun rí another country nìyẹn òun yà ṣe bó ṣe ṣe nìyẹn ìgbà tó tún sàn mi ta application bá ní orúkọ certificate yẹn kò jọra àwọn tng pẹ̀lú ti bsc ìtọ̀tọ̀ ni tó ti ṣe ṣùgbọ́n lórúkọ yẹn yàtọ̀ díẹ̀díẹ̀ lọ́yà kọ orúkọ yẹn wá lọ́ba kọ mo ní wọ́n máa gbà padà bẹ́ẹ̀ kọ orúkọ yẹn wá báyìí mo wà ń bàdàn lọ́jọ́ náà mo ṣe mú lẹ́kọ̀ọ́míyàn òróró àti omi gbà papọ̀.
0: Nice engineer kini ya ilohun papọ̀ mọ̀mọ́ so ti sùn ọ̀làlẹ́ gbolí kọ̀míyàn mi ara àwọn nǹkan tá à ń papọ̀ rèé pẹ̀lú iyọ̀ eléyìí olí kọ̀míyàn àti iyọ̀ nìkan ni tọ̀ láì lágbára ẹni tó la yàtọ̀ yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ bá lómi 7-7 sọ ọmọ mi rẹ̀ lò àwọn àṣírí ni wọ́n fi hàn yìí inú testimony ni testimony ti mọ jáde bó o bá gbọ́ tẹnìkan ìwọ náà ò fi mọ bó ṣe ṣe tiẹ̀ náà ẹ jẹ́ mọ gbọ́ bọ̀ engineer.
1: Mo ṣe mú lẹ́kọ̀ọ́míyàn òróró àti omi gbà papọ̀ gbà púpọ̀ mo bá ní orúkọ yẹn mo bá kọ́ ìrìn omi mo kọ́ jáde nínú kìíní mo bá kó sínú omi bá dé pa mo ní yàkó lọ sọ mí sí bó o pẹ̀lú ẹ̀ pé mọ́mì wọ́n ti gba application wo mo ló lọ́ wá ṣe ń bàjẹ́ kò sí nìyẹn ọlọ́run máa ṣe bàbá mi ó mà ti lọ ọmọ yẹn mà ti lọ sí brazil láti 3 months ago ẹlẹ́ o tó pa mọ́mọ́ tó wá jẹ́ ni pé ẹni tó ti da ó ti dàgbà díẹ̀ nítorí ti lọ lórí ẹ̀wọ̀n lè gbà ní báǹkì mọ́ ó ti wá sẹ́ẹ̀lì cv síbí ọ̀nà mẹ́ta pé báyà ó ti lè gbà ó gbà ní ilé iṣẹ́ ẹ̀ mẹ́gbà níbi bí wọ́n ṣe pè níbi iṣẹ́ kan nìyẹn pé kó wá reason bí tó ti wá dá dúró branch bòmíì lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ń bẹ̀ orúkọ ilé iṣẹ́ náà mo forúkọ bò láti tó ti dá dúró branch bòmíì lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ń bẹ̀ bó ṣe pè ń pé mọ́mì ó máa ti sẹ̀ mo ní mo náà ṣe lélẹ̀ ó ṣàlọ́ reason pẹ̀lú owó tó ṣe lọ́wọ́ tó tówó ó bá lọ reason ọjọ́ kejì báyìí tí wọ́n pè fún iṣẹ́ ni visa àbí tó ń lọ jáde ní làwọn ìjọ nínú wa ń dùn náà ṣàbámi ṣe o ó ṣàti lọ sí ibi tó wà báyìí ó ṣàṣìṣe oṣù kan bẹ ibẹ̀ wọn tí wọ́n ní kó mú ẹni tó tún súnmọ́ wa tó mọ̀ kò gbúdùn níṣẹ́ yìí tó náà nílò iṣẹ́ ó ṣàfihàn ọ̀rẹ́ rẹ̀ ló fi dípò ńbẹ wọn ṣiṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ti wà lọ́run báyìí kọ́nà bá mi pè ṣiṣẹ́ gidi fún ọ ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ̀ ọmọ mi lásìkò mi òun náà ibiṣẹ́ tó wà nígbà tá ní ká ṣe omi ọlọ́jọ́ mẹ́wàá yẹn ọ̀dọ́ ẹni mo wà mo ti wọ́n lo holiday mi lẹ́kọ̀ọ́ mo ro ọmọjọ́ mẹ́wàá yẹn ó ku aṣẹ mẹ́jọ ńbẹ̀ ni off ni mo lọ resume fún iṣẹ́ mo wá ṣe omi ẹ lórí lọ mo wá bèrè fún un pé kó tó bá ti tásìkò máa pè mo tásìkò bó ṣe lò nìyẹn o níbi iṣẹ́ wọn tó ti ń ṣiṣẹ́ ló bá nominate yẹn márùn-ún pé wọ́n fẹ́ fún un ní wọ́n fẹ́ mú ọ̀kan bẹ̀ ọmọ mi ni wọ́n mú o bí wọ́n ṣe mú báyìí ló bá pè mí lẹ́sẹ̀ orí ọlọ́run báyìí ọlọ́run òjijì òun ló ṣiṣẹ́ eléyìí o ó ní mọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ó ní mo gbà bẹ́ẹ̀ ó ládùúrà yín gbà adura yin te gba ninu olorun ojiji o gba o keji lo ba tun pe ni bi ise mi pe ti so o ti so mi se le lati bi odun marun je se pe ni yen lo ba tun ko wa rizo ah pelu ola pelu origin kan ajemo lo ile gbogbo e a de tin se process yin ta travel ti e na ti uk o awon mo ta se se nbe ore wa di meji meji asa ko mo sa lo da omo to sele ma lo si ta se se pe yen o mo kan ta se lo na mo ti olorun ojiji yen ju e o ba lo si o wa sadu si bi ti o tin sise ibi to wa tele tele ile ise to wa tele tele mo se wa wo an be ni ba to sa di last 3 weeks mo fi sa tele ba jade baba mi omo mi ti wa ni uk ni atojo wednesday ba yo mo dupe lodo olorun olorun jiji gbadura mi o aye mi ti ko loju kan na o ada nje amu alade tu wa gan ti mo wonu ti mo bere ti mo wonu olorun jiji ara tu awon mo mi ṣugbọn olorun ti wa n se bayi o mo ni ti ko loju aye mi ti ko loju kan na o emi na ti di iya ta mo re ti wa ni lo igbo bayi o e ba mi gbe ri mi o e ba mi gbe ri mi o e ba mi gbe ri mi o baba mi ese o ise ise yo ni doko comfort life o ni baje o ko ni daru o ti o si ni oja agbaye fun o je ti si oja agbaye ko ni baje mo o ti n goke ko ni jabo mo baba mi wa ni sise eni tude wodi eni jago orogun eni fomo sise ranse o baye wa gbogbo awon tawon wa inu ijo ese lo siwaju ijo na o ma lo siwaju aye mama wa na o ma lo siwaju aye omo ni na o ma lo siwaju oruko jesu e ko wa dejobo orun o ese mo dupe o ese o.

0: Nice! Ṣé gbọ́ nǹkan bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́? Ẹnjìníà pé màmá iná.
1: Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mi náà mo lẹ́rìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Níṣẹ́ ni mo bá yín pàdé lórí Facebook lọ́jọ́ náà lọ ní April. Ẹnkọrin lọ́jọ́ ẹgbà ògùdá ní èmi mọ́nà bá bẹ̀rẹ̀ sí ní jó ẹjọ́ ẹnkọrin bá bẹ̀rẹ̀ sí ní jó mo rọ aṣọ mọ́ yà láàárọ̀ kùtùkùtù ìjọ ìpọ̀ àwọn ará ni wà gbọ́n kí ló dé èmi náà ṣàbẹ̀rẹ̀ sí kí ló dé mọ́mí kí ló ṣẹlẹ̀ ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ju bí ọ̀sẹ̀ kan bí mi náà ṣe rí ìyanu nìyí bí wọ́n mi lọ ṣe wọnú àkáǹtì mi owó tí mi ò gbà rí láyé mo ṣe wọnú àkáǹtì mi nìyí mi ò wá ṣọ́ọ̀ṣì gba ìgbà tó wáyá bí mo ṣe wẹ́ lọ sẹ́ẹ̀dẹ̀ ẹrù sábú mu kan lọ́jọ́ sunday lọ́jọ́ yìí ẹ̀mí yẹn kàn ní gbó tí ń padà bọ̀ láti wúro bẹ́ẹ̀ mí yẹn ní bọ́ńlẹ̀ ìbí bọ́ńlẹ̀ ìbí tó ń ṣàṣì bọ́ńlẹ̀ nìyí mo wáráwọn èrò tó ń wọlé tó ń wọlé èmi náà tẹ̀lé wọn mo ṣe ṣàmì wa lọ sí underground nìyẹn bẹ̀rẹ̀ àjókòó sí wọn á pariwo seven ọjọ́ yẹn mo dẹ̀ wà nú àwẹ̀ náà wọ́n ní wọn lọ Jesus tí wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi pẹ́ ìjọba ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe announcement wednesday program ní ìjọba àwọn ṣe ń ṣe ẹni yà sọ fún ìpẹ́ tó di may ó ṣàmúra mo di Jesus tí bí mo ṣe lọ bàbá mi láti ìgbà tí mo ti ń wá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín pé mi o ìgbèjì pé mo máa ń lẹ̀ ṣoògùn lóògùn ní gan jẹ́ fún mi ajẹ́bí iná lóògùn ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí mo ti wọ́n Ọlọ́run ṣe ìyanu inú ayé mi èmi náà dẹni tó ní ṣọ́ọ̀bù dẹni tó ń gba ṣọ́ọ̀bù àlejò ní kò sẹ́ni tó ní mi wá o kò àlejò ní mí nìbàdàn pẹ̀ tí ojú tí mo dúpẹ́ oṣù kejì tí mo débàdàn ìyanu bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ inú ayé mi láti ìgbà tí mo ti wá ayé mi yíra nǹkan chéǹjì fún mi padà oúnjẹ ọ̀tọ̀ inú ilé mi ibi ò pa mí èmi náà bẹ̀rẹ̀ sí ní owó dẹni tó gba ṣọ́ọ̀bù tó ra físà tuntun gbogbo nǹkan mi tuntun ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò ẹni ṣubú lórúkọ Jésù ẹ darúgbó wò ní o ẹni farágbá fa ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹni wo ni fẹ́ra yín ṣiṣẹ́ ìránṣẹ́ o bàbá mi mo dúpẹ́ o lámì kí máma yìí ṣe gan mo dúpẹ́ mo rà ánú gbà o.
0: Nice tó o bá débì kan mọ́ ti criticize nǹkan in tó o lọ bẹ̀rí ibi tó o lọ lọ tó o farabalẹ̀ ńbẹ̀ ó ní ìkan ló tó ń gbọ́ yìí engineer ẹ fi eléyìí náà ṣe.
2: Bàbá mi, èmi náà ti lẹ́rìí Olúwa ṣeun o. Èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ àti 2021 ni mo ti ń gbọ́ ìpè yín tí mo dẹ̀ ti darapọ̀ mọ́ yín tí mo ti ń gbọ́ gbogbo ohun tẹ bá ní ká ṣe ni mò ń ṣe àtìgbà náà láyé mi ti ń yíra ní gbogbo ìgbà ní ọ̀sẹ̀ tó kọjá tẹ sọ wípé a máa ní ẹ̀rí a máa rí owó èmi náà rí owó àbúrò mi kan ó ta mí lọ́rẹ̀ ìfà mi ti ẹ̀ expect rárá fún mi ní 110,000 ẹ̀yìn ìgbà yẹn náà ìkan nínú ọmọ mi tó ti ń wáṣẹ́ láti bí láti ẹ̀ Ọlọ́run bá mi pèsè iṣẹ́ fún ní ọ̀sẹ̀ tó kọjá yìí èmi náà lẹ́rìí o ẹ ṣé o bàbá mi.
0: Pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ lọ́la ń wẹ́mà Holy Communion Service pẹ̀lú ìsìndúpẹ́ jẹ́ mọ́ fi lè ṣe lọ.
1: Bàbá mi ẹ káàárọ̀ Ọlọ́run mi ṣe mí Ọlọ́run òjijì ṣe mí lóore o oore ńlá Ọlọ́run òjijì ṣe mí o kí inú ìpè yín Ọlọ́run ra mọ́tò fún mi Ọlọ́run lu àwọn ọmọ mi láti ra mọ́tò fún mi Ọlọ́run tún kọ́lé fún mi inú mi dùn ayọ̀ mi kún tí wọ́n ti lọ sọ́dọ̀ wọn báyìí wọ́n máa fún mi lówó ni 100,000 50,000 bẹ́ẹ̀ ni mo sọ́dà mẹ́wàá mi bẹ́ẹ̀ ni tí bá tún ṣe kọ̀ǹgẹ́ àwọn ọ̀rẹ́ àwọn méjì kanu wọn àni òyà mọ́ mi mú azà yín wá àbí wọn send you send 50,000 wọn send 100,000 mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ń ṣe mí lóore o ọmọ ń tajà nínú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni mo ń tà nígbà tí ẹ gbàdúrà tẹ́ni pé àwọn alálẹ̀ ẹ ká gbàdúrà àwọn alálẹ̀ nígbà tí mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi tán bímọ tí mo dé ọjà yẹn òyà bíi ti tẹ́lẹ̀ mọ́ ni mo á ní mo fẹ́ kúrò ṣọ́ọ̀bù yọkọ mi bá ní à pé kí n má kúrò pé ájò ni kí n lọ ṣe pé bóyá mi hàn pé àwọn alálẹ̀ wà ní wọn wà ládùúgbò yẹn pé bóyá ìkú ni kí n máa wọ́n ìjọ tẹ̀bọ́ sọ bẹ́ẹ̀ yẹn ìjọ kejì ẹ̀ tí máa gbọ́ program láàárọ̀ òun lẹ gbàdúrà pé àwọn alálẹ̀ pé ká máa gbé fóònù wa sínú yàrá kọ̀ọ̀kan àti sínú ṣọ́ọ̀bù ẹsẹ̀kẹsẹ̀ tí máa gbàdúrà yẹn tó bá tó máa tó bí 5 minutes mo bẹ̀rẹ̀ sí ní ta padà Ọlọ́run ń ṣe mí lóore o.
0: Nice is that mo binu mi o nile bo gbe ti e tan e je mo lo won ti seju si mi gbogbo eyin omo Ọlọ́run dide nle wa na wo soke Oluwa se mi lóore Ọlọ́run gbogbo eni to dide to gbadura yi se won lóore in the name of Jesus Christ and ko to dale testimony re yo jade atomode atagba irubo Oluwa se mi lóore ni ko ru laaro anything ni o fi si ka mo se ri enikeni ti o ni fi nkankan si èyí tẹ ní ìdàmẹwàá yìí náà sáfù sàndàmẹwàá rẹ fi nǹkan kan tí Ọlọ́run ṣe mí lóore ntọ́ bá mú ọgbọ́ ìròyìn ayọ̀ ó di dandan kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ láyé rẹ egbe iyo yin pade mi ni isin lori YouTube, TikTok ati Facebook ki n ka nkan ti won ni ki n ka si ko to di pa bere si nlo a tun gbe sinu irimoju mola a n gbe bo ni Wema ni church lola isin meji ni to ba convenient fun yin be oh account number church ni 19 66 36 38 73 e tun pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ugbe jade account number church ni mi ni oba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ugbe jade First Bank niyan gbogbo eyan omo Olorun ti won bi loni ekunle adua mi fun gbogbo eyin ti won bi loni ti won bi loni te mark wedding anniversary ateyin te nsojo obi ni pe o tun si ase ti mo ninu aye lagbara Olorun aye re o wa bere si da si bayi ire Olorun lo si fi da si ire ni oso di pupo laye in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you and you can mo bese a testimony e je ki o loud ko neat lori number it is well with you 08081 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you
3: Blow FM 99.1 Akure ẹgbẹnu ilẹ̀ kẹ́ ẹgbẹnu ọkọ́ ló ẹjọ́ kan ṣe tún ta wọ́n yọ rédíò àwa ara wa níjọ.
4: International Annual Prayer Conference. Tẹ̀mí ọlọ́run máa ṣe fún ìránṣẹ́. Wòlíì gidi ọ̀nà Déṣìdà. Àkórí ẹ̀ Live

0: olùkọ́ wa yóò fi máa ṣe. Àwọn agbára múnisìn ní àjò ẹ̀mí yóò jẹ́ ní àjò ògbó yálẹ́sẹ̀. Iná ṣe tó fẹ́ pé yín ní yàjà àjọ gbàdúrà. Lábẹ́ ìpè olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ẹ̀ nínú ọ̀rọ̀ àtórí. Nígbà tí wòlé àgbáyé ni. Prophet Gideon, Evangelist Tony Adesina. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Ìṣẹ́ agbára ó máa ṣe. Látọjọ́ Sunday 27. Bí Tuesday 29 September. Aago márùn-ún ìrọ̀lẹ́ la ó máa pàdé. Ọjọ́ Wednesday 30 September. Aago mẹ́sàn-án òwúrọ̀ ni. Gbogbo ẹ̀ nínú ìjọ The Family Happyland International Ministry. Directly behind Chris FM. Sunday Pastor. Ìjọ Kàkúrẹ́. Gbogbo ẹni bá farahàn ló máa sọ testimony eléyìí lórúkọ Jésù.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
2: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́. Onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: aṣọ ikú lára rẹ ó yá dànù aṣọ bọ́dì lára rẹ ó gbiná sọnù ètò ikú tí wọ́n torí rẹ ṣe lórúkọ jésù olùgbàlà ó yá ó di asán ipa ọ̀tá kò ní ká ọ oríire ò ní gbàbọ̀dì ó ní ṣe mú ẹni lépa rẹ lórúkọ jésù ó máa ṣe rẹ ta ló kọrúkọ rẹ lọ ó máa para ẹ sọnù àránsí àti àṣàsí kò ní mú ẹ oríire ò ní gbàbọ̀dì gbogbo àṣàsí á dá padà oríire ò ní gbà oríire ò ní gbà wà á débi tó ń lọ ọkàn rẹ á balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ gbogbo ènìyàn láàárọ̀ yìí ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká sọ pé ó ṣe fún orí ọ̀fẹ́ tó fún wa ẹ jẹ́ ká sọ pé ó ṣe àwa tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ ká sọ pé ó ṣe o mo sùn láyọ̀ mo jí láyọ̀ ọlọ́run máa ṣe ó yá àdúrà ọ̀pẹ́. Ogoni foruko Oluwa. Mo soro nipa
1: I'm talking about
0: alakala
1: nightmare.
0: Alakala
1: nightmare.
0: O je nkan buburu.
1: It's a bad thing.
0: Alakala
1: nightmare.
0: O ti dono awon eyan kan ru.
1: That destroys some people.
0: Alakala
1: nightmare.
0: O lo fa esan si ara eniyan.
1: Brain sickness.
0: Alakala
1: nightmare.
0: Won ma fi dojogun ko eniyan
1: ni. Use it to fight people.
0: Elomi le ma lara ko ma ri egun.
1: Some people can die.
0: Ko ba ti ri egun. Ko mo pe awon alagbara ti wa lenu ise. Ke eniyan tete bere adua. To ba bere adua sa. Oluwa ele bogun lo.
1: That person can go with.
0: Oni bíbélì ṣe sọ pé má gbàdúà láì sinmi àti láì ṣàárẹ̀ kìí ṣe àdúà kékeré inú ayé inú ilé ogun ni o níbi tí kò sí ìrọ̀rùn ọrùn ní ìrọ̀rùn wàṣà ọrùn ní ìfọkànbalẹ̀ wàṣà àwọn tí wọ́n ní wọ́n ní ogun tí wọ́n jà àwọn tí wọ́n ní wọ́n fẹ́ ga àwọn náà fẹ́ ní ṣùgbọ́n ogun ò jẹ́ ilé ayé ogun la wà yìí ẹ jẹ́ kí gbogbo èèyàn múra àdúrà ni kókó kó o sì di Jésù mú
1: so
0: dije sumu sa o dije sumu o de ni o nla nakala oh my god eni to le gba o eni to le to esile o na ni jesus o ni e kepe mi emi yo da yin lo e ma fi ohun alagbara ti eni o mo ma fi han o o dije sumu yen mu ah alakala ise buburu lo ma nse wo o le so mo logo dile
1: it can make a glorious child empty
0: o le je ki omo logo ma toro je
1: ai
0: mo ye ni yan na te talofa loju orun e gba to ba baba yi nkan ji pada o le delesan kan ma gbe kakiri ah so mura si adua loruko jesu olugbala gbogun yo wo e ko ma ja o loju orun re olorin pe yi o ma gba wole
1: amen
0: o ma gba wole
1: amen
0: dowo re wo ori re so po ori mi o
1: ori mi
0: o gbudo gba bodi
1: o gbudo gba bodi
0: ori mi o
1: ori mi
0: o ni gba bodi e so di adua be
1: loruko jesu
0: ina o ori mi o gbudo gba bodi ori mi o gbudo gba bodi iseda mi o o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi eleda mi o o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi o gbudo gba bodi jesus oluwa wa ori kan lo ndade ori kan lo njoba ori kan lo ndade ori kan lo jiya ori mi ma jiya ma o dide ko lo dade
1: ori kan lo ndade ori kan lo jiya ori kan lo

0: ẹ̀rí nǹkan tí bàbá mi ṣe báyìí ṣé ènìyàn lè ṣe lè ṣá ó alágbára ni ọlọ́run sá mọ̀mọ́ yẹn ní ara òun máa ń gbóná a máa gbóná ṣùgbọ́n kẹ́tọ́ tó bẹ̀rẹ̀ sí gbóhùn tó bẹ̀rẹ̀ sí gbé omi ẹ gbé omi a gbé ẹ mú a mú láti bẹ̀ lọ bẹ́ẹ̀ ni ara gbígbóná parẹ́ bẹ́ẹ̀ ni ara gbígbóná tán gbogbo onírúurú ni omi yìí máa ń ṣẹ́ ẹnìkan gbọ́ mi sá bí o ṣe ń gbọ́ omi láàárọ̀ yìí lórúkọ jésù ogun yẹn ó jáde láyé rẹ ó jáde láyé rẹ ọlọ́run tó ṣe ti mọ̀mọ́ yìí ó máa ṣe tiẹ̀ náà ó máa ṣe tiẹ̀ náà sọ pé ọlọ́run ọládélé wá ṣe tèmi náà mọ́ gbàgbé mi mọ́ gbàgbé mi ó dá mo wọnú jègbójègbó agbára ọlọ́run ọlọ́run ìpè tó pè mí ọba tó pè mí tó fún mi ní àṣẹ ìtúsílẹ̀ ó ní kí n má gbàdúrà sí omi kí àwọn ènìyàn ó sì máa gba ìwòsàn òun náà ni mo wí láàárọ̀ yìí ìwọ tó ń gbọ́ mi yìí lórúkọ jésù olùgbàlà ó yá lọ gba ìmúláradá lọ gba ire tiẹ ire yẹn kò ní tà sí orí ẹ ọkàn rẹ á balẹ̀ ẹ fi ọwọ́ wọ orí ẹ kígbe ọlọ́run ọládélé o ọlọ́run ọládélé o ire mi dà ire mi dà ẹ sọ di àtúwà bẹ́ẹ̀ orúkọ jésù. Ọlọ́run ládélé ire mi dá ire mi dá ire mi dá agbélé mi lé mi lọ́wọ́ agbélé mi lọ́wọ́ agbélé mi lọ́wọ́ agbélé mi lọ́wọ́ agbélé mi lọ́wọ́ jésù olúwa wa ayé rẹ̀ pàtẹ́ ire orí rẹ̀ ṣe kò gẹ́ ire ire yẹn ó máa sọ gangan kò ní tà sí orí rẹ̀ máa lọ lálàáfíà ire ayọ̀ yẹn ó yẹ pàtẹ́ lọ́nà ire yẹn ó yẹ pàtẹ́ lọ́nà.
1: Amen.
0: Ọwọ́ tó fẹ́ dadúró ó gbiná dànù.
1: Amen.
0: Yáì òmìnira tí ń jáde rẹ̀ gbà ara pa síbi tó wà.
1: Amen.
0: Èpè ìdílé ó yẹ sọ agbára nù.
1: Amen.
0: Ẹ̀yin òrìṣẹ́ ìdílé ó yẹ ẹ̀sọ́ agbára nù.
1: Amen.
0: Ẹ̀yin àgbà ìdílé ó yẹ pa ẹnu mọ́.
1: Amen.
0: Ẹ̀ ẹ̀ pa ẹnu mọ́.
1: Amen.
0: Òkè tó náà ní kọjá awolulẹ̀.
1: Amen.
0: Awolulẹ̀.
1: Amen.
0: Agbami òkun yìí ó yẹ gbẹ dànù.
1: Amen.
0: Wà á rí kọjá.
1: Amen.
0: Wà á wà òfin.
1: Amen.
0: Wà á pàṣẹ.
1: Amen.
0: Wà á bọ́ba jẹun.
1: Amen.
0: Mọ mú ẹ kúrò láàrin àwọn èèyàn lásán. Lórúkọ Jésù ó yẹ jáde láàrin àwọn èèyàn lásán.
1: Amen.
0: Wà á darapọ̀ mókè.
1: Amen.
0: Ayé gbà lókè.
1: Amen.
0: Aga rẹ̀ ti bẹ lókè ó yẹ lọ jókòó sí.
1: Amen.
0: Ọ̀rọ̀rọ̀ àánú yẹn adàlẹ́ olóyè.
1: Amen.
0: Lọ ṣe rere.
1: Amen.
0: Lọ ṣe rere.
1: Amen.
0: Ó máa dára fún ẹ.
1: Amen.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Ogo ni fún orúkọ
1: lọ. Hallelujah.
0: Gbogbo ènìyàn.
2: Everyone.
0: Ẹja máa múra.
2: Let's prepare.
0: Fún ọ̀la Sunday.
2: Tomorrow's
0: Sunday service.
2: For Sunday service.
0: Ẹ má gbàgbé.
2: Don't forget.
0: Lórúkọ Jésù.
2: In the name of Jesus.
0: Bí ẹ ti múra.
2: As you are preparing.
0: Mo wí bí ìwòde.
2: I decree.
0: Lórúkọ Jésù.
2: In the name of Jesus.
0: Ilẹ̀kùn ìyanu.
2: The door of miracle.
0: Ó máa ṣí fún yín.
1: Amen.
0: Ẹyin ti Àkúrẹ́.
2: People at Àkúrẹ́.
0: Bọ́lá Jókòó Junction.
2: Bọ́lá Jókòó Junction.
0: Ní opposite NPC.
2: Opposite NPC.
0: NPA Hall.
2: NPA Hall.
0: Ibẹ̀ láti máa pàdé.
2: That's where we meet.
0: Ní ọ̀la Sunday.
2: Tomorrow Sunday.
0: So ẹja múra.
2: Let's prepare.
0: Ká pàdé níbẹ̀.
2: Meet there.
0: Ẹja tètè débẹ̀.
2: Let's come early.
0: Sunday school.
2: Sunday school.
0: Ó máa bẹ̀rẹ̀ ní 8 o'clock.
2: Start by 8 o'clock.
0: À parí ẹ̀ ní 9.
2: Finish by 9.
0: Then full service.
2: Full service.
0: Ó máa bẹ̀rẹ̀.
2: We start.
0: Ní dédé aago mẹ́sàn-án.
2: 9 o'clock.
0: Sí aago méjìlá.
2: 12.
0: Ẹ mọ̀ gbàgbé.
2: Don't forget.
0: Ẹyin ti kọ́lé. Ẹja máa múra.
2: Let's prepare.
0: Fún Sunday service.
2: For Sunday service.
0: Ẹ mọ̀ gbàgbé.
2: Don't forget.
0: Lórúkọ Jésù Olùgbàlà.
2: In the name of Jesus.
0: Ó máa dára fún yín.
1: Amen.
0: Ẹ ní ṣe lásán.
1: Amen.
0: Ẹ ní dilẹ̀.
1: Amen.
0: Ẹ jẹ́ ní tọrọ jẹ.
1: Amen.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Ogo ni forúkọ
1: Olúwa. Hallelujah.
0: Gbogbo ènìyàn já lọ gbé omi wa.
2: Let's take our water.
0: Lọ gbé omi rẹ.
2: Take your water.
0: Omi ìwẹ̀, omi mímu, omi ìṣọwọ́. Ẹ gbé mẹ́tẹ̀ẹ̀ta ni. Ẹ já gbé. Mo rán agbára Ọlọ́run jáde. Gbogbo mi ó yẹ gbà náà jẹ.
1: Amen.
0: Àṣẹ bọnú ẹ.
1: Amen.
0: Agbára bọnú ẹ.
1: Amen.
0: Ẹjẹ Jésù má ṣàn nínú ẹ.
1: Amen.
0: Má ṣàn nínú ẹ.
1: Amen.
0: Bó ṣe ṣe àmì.
1: Amen.
0: Bó ṣe ṣe agbára.
1: Amen.
0: Bó ṣe ṣe ẹ̀jẹ̀
1: àmì. Amen.
0: Gbé omi yẹn kó mú. Bó ṣe mú yẹn. Gbogbo àìsàn malaria fever, typhoid fever, yellow fever. Lórúkọ Jésù ó yá ẹ lọ ṣá.
1: Amen.
0: Yé mi mọ àìsàn tó kọlu ẹ nínú kidney. Every kidney problem, gbogbo liver problem, gbogbo heart problem, gbogbo a
3: Aisan. I block prayer. Lord, we call Jesus. Oya Emma for Daddy.
1: Amen.
3: I for Daddy.
1: Amen.
3: Daddy.
1: Amen.
3: Daddy.
1: Amen.
3: Daddy.
1: Amen.
3: Bongwe send diabetes. Oya parebe.
1: Amen.
3: Oya mumiye. Lord, we call Jesus. Olu bala. Bongwe son. To Lord, we call Titi. Lord, we call Emma for Daddy.
1: Amen.
3: Oya mumi. Lord, we call Jesus. Olu bala. Oya lo jada.
1: Amen.
3: Lo jada.
1: Amen.
3: O fati won tashi Lord, we call Jesus. Oya lo jada.
1: Amen.
3: Oya o do lu to jaya. Ola lo jada.
1: Amen. Amen.
3: Go to phone call.
1: Hallelujah.
3: Aha. Muda da ko gbesire. O ya gbe omi we. So wo le ma ru omi yen. Mo ya omi si mimo, Oluwa ya si mimo.
1: Amen.
3: Agbara wo nu omi.
1: Amen.
3: Segun wo nu omi.
1: Amen.
3: O do mi agbara.
1: Amen.
3: Gbe ni ba bo mi sara loni, wa ri oju rere omo.
1: Amen.
3: Wa ri oju rere.
1: Amen.
3: Gbo bi to ba ti de loni, wa yo nu si o.
1: Amen.
3: Atomode ati agba kan yo nu si o.
1: Amen.
3: Agbara Olorun ko gbo nu e.
1: Amen.
3: Ye, mama e fowo ru omi yen daada. Bo da. Ye, ase jade lara mi sa. Gbo mi wa yi. Oya eji pada.
1: Amen.
3: Eji pada.
1: Amen.
3: Gbe to ba ti bu sara laaro yi, wa ri oju rere.
1: Amen.
3: Eto riri a ma yo
1: nde fun
3: o ti ri be
1: amen
3: ah e gbe sile o ya gbe omi sowo ke owo re mejeji si o ya ma so so po lorun ladele
1: sowo
3: mi je fowo mi gbare je le o te mi lowo ire o tun ire o si
1: ire
3: waju ati eyin
1: ire waju
3: o mu de mi lowo o ya ma so mo so bi wodi gbogbo gbara ti gbare re danu loni o di oku
1: amen
3: o se sowo yen ire te lowo
1: amen
3: ire owo gba
1: amen
3: kokola yo o ya gba
1: amen
3: Letter yo, oya ba, visa, oya ba, ba, ba, ba, ah, mo ya wo le, si mi mani oruko baba, ati oma, ati eme mi mo, wa fowo igbare, mo ti ri be, o go ni foruko mi, gbe mi yan lo da sita, gbogbo eniyan, wa so sick, ti a ma fi si program onla, mo fe ko so sick to ni tumo laaro yi, tori pe on ti baba mi a se laaro yi, a jo wo gan loju, mi mi man gbe nu mi, then so fe mi pe opolopo eni lo ma ri padua laaro yi so lara won to ma ri padua mo fe ko join won wa so re re sori account yi 1028 24 70 31 1028 24 70 31 UBA account name Jesus Witness Mountain of Prayer Assembly. Tinye obalo ejalo first bank 30 5 4 8 7 3 5 2 7 30 5 4 8 7 3 5 2 7 First Bank account name Oladele Oluwaro Timi Gabriel First Bank Bogben to fe gba form theology London wa e pe sori number 081 69 69 1665 081 69 69 1665 Ekpe sori number yen mo pase laarin wakati meta angeli pe ko ya lodo e
1: amen
3: o ti ri be
1: amen
3: o ko ni foruko lo
1: hallelujah
3: o pari wa ri nkan ti baba mi a se loni bi a ti n lo anu olorun ko fun
1: amen
3: oruko mi o yi pada emi ni
2: prophet
3: rotimi oladele eri jesu thank you and god bless you
1: amen.

0: ara mi olufẹ oruko mi ni woli oluwa rotimi eyin abiyabo wahala re lori omo ko ni ja si asan ngba to nje omo ba jina ko ni jo elenu ara mi olufẹ loni ni ki sola adajo ojo pe egbo gbegeda gbena mimi yo si mi nibo ni ipade yi ti fe waye ara mi olufẹ isoji nla ni o oluwa lo ni ki ma gbe soji yen kiri so gbogbo ibi ta de tin se ni awon eyan dupe to yin olorun ti ero ya sita biba ti testimony mi le jigijigijigi gbogbo ibi ti n ba ti gbe isoji yen wo eyin na testimony yin de niyan e jade o e pe gbogbo eyin ara mi olufẹ ni gbogbo ibi ta ti se soji yen mo bẹ yin mo de ti so fun yin e ma pe awon eniyan yin pata to wa ni tosi lusada bayi pe eni ni ipade aduya yen bere ojo meje ni sugbon leni a pin ororo mo ti so fun yin a pin ororo n ta fe se po a tun ma anoint yin loni na bakan na n ta se o po o loruko jesu gbo wa sirere ki loruko isoju yen itan mi gbodo yi pada sirere loruko jesu itan re itan mo re a yi pada sirere nibo ni soju yen gbogbo eyin eniyan olorun ti e nbo lati atan ati agbegbe atan te ba sa ti de atan junction e wo maruwa ele n lo si lusada under bridge nibi bridge ti won sese ise yen ibe ni e ti ma bole te ba ti bole nibi gan te ti bole yen e ko bere o ele n lo gboko community primary school ele gbo kada o de se fese ni gboko community primary school so te ba ti koja oja yen e ri ile oba ni apa osi so ona to wa ni waju ile oba yen gangan street to wa ni bi waju ile oba ni bi oja yen e ko wobe erin si waju die e ti ri primary school yen gboko community primary school e ti ri ohun na nibe so ibe lati fe se ago marun ni pade yi o bere a pari ni ago mesan lale ara mi olufe adua ni gba agbarako o ti le ma lo church mi ni o ma lo church e mo sugbon so ri isoji eleyi ti olorun ni ki ma gbe kiri ati muslimi ati kristiani o ye je abota ka jo se mo nbo e je agboro ri to sele ni diroko meme to mi iyanu tolorun se nbe iyan ni bi ta ti kuro ta n lo si lusada bayi
1: mo wa dupe lodo Olorun mo dupe ni ori oke mo de dupe lori mo dupe lodo daddy pe mo dupe lori ipe yin tori o fi o e ba wa tan mole si oro yen lana tori asumi pe mi ba wa si bi ta ba wa si bi bayi lana yen awon omo yen on ko won lo si kini leni ton ma lo bere won sise leni on ko lo si ko on ko won lo si ko awon omo si won omo wo tan mese ka ni ba wa si bi li a ba wa si bi lana ni siri oro yin oni tu olorun to wa fi yin tan imole sinu aye wa ninu ebi wa beni iyawo beni ohun kan de laju e pojo ohun kan lo n point awon omo ti won mu yen
2: oruko mi ni Esther Daniel to mo fe ke ba mi che praise Allah oruko ni odo olorun emi ni mo mu okun dani lana ti mo fe pa okun so ti o gba okun ni owo mi ere mi ti mo mu wale ni tori mo sa pe le ni ipo ti nkan to le di mi lowo ti mi ni wa fi opo fun olorun ni ori oke tori ni ana je to ba ye ko ti ba won daji won ri si mi ni mi ba ti de ni akole gbin ni eni amo mo du pala de olorun ipo gbogbo ironu mi mi ba o mi ba okun yen lo tori ba pe mo ti fe pada ti de lana ni ko ti n to pe n ta so ipo lawon ma so tori mo ti e ti ready pe gbogbo ti e se wu ko le ri aida kan ti simi lana yo ko ise be simi ni eni amo mo du pala de olorun olorun mo du pe ba mi du pala de olorun ipo mo ti e ko se pe eri mi ni pe koko eri mi ni pe egbon mi omo iya mi omo baba mi ni o ti lo silu oyinbo ni si vocation of 30 years tori omo ti mo n ko nipa omo yẹn ti 21 years omo yẹn ti ju bi osu mẹta lọ tẹgbọn mi yẹn ti travel so gbogbo igba yẹn ti mo wa n kọ ile yi lọwọ mo ma sọ mama ni ẹbun mi omo iya ni kila pada wa lọmọ iya fun se bayi yoruba mo sọ pe omo iya ki n ya ni mo ti a ma ma pe ma ma gbogbo to ye sa block mi ni kiri pe mo ọba di ni ana ni wajọ ọlọrun ati yọ bi ago mejila lọrun gbọpọ gbọkọ yẹn fóònù mi yẹn tiẹ̀ ti wá ń lò ó ní tawa lele yóò tún kọ́ ti mo tún wò mo wá wò pé nọ́mbà yìí kò kí ń ṣe nọ́mbà nàìjíríà nà bí mo ṣàṣe wá gbé ènìyàn mu wá ní ẹ lò mo tẹ̀ kọ́dù pọ́n fọ́n wọn àtọ́ máa ń dààmú èèyàn lóru yẹn bí mo ṣe wá gbé ènìyàn lọ́wọ́ ni ẹlọ́ọ̀yà adéọlá wọn ni tá nìyẹn lọ́wọ́ lọ́hùn ṣẹ́gun ni mo ní ṣẹ́gun wo bó ṣe dárúkọ ẹ̀ ní sunday mo bá báyìí mo kọ́ dákúná sórí bẹ́ẹ̀dì wọn ni pé ṣẹ́gun ìwọ látijọ́ wo kíní kó wá ní àìfọkànbalẹ̀ gbogbo ẹ̀ kó lè dá náà ni òun kàn náà kò rí sí bí ó ṣe yí sí nàìjíríà bẹ́ẹ̀ náà ni kò ṣe yí sí lọ́ńkàn lórúkọ ni àti àbúrò mi kíní kó ṣá ìjọsọ gbogbo ọ̀rọ̀ kẹsẹ́ máa fọ̀rọ̀ gùn ṣá ní àná yẹn ṣẹ́gun máa ó ṣà sẹ́ndí owó yẹn sí mi ṣá mo ṣàrídẹ̀ gbà ó.
0: ará mi olùfẹ́ tẹ́ bá wo tẹsímọ́nì méjèèjì yìí ẹ rí wípé alágbára ni ọlọ́run ẹni àkọ́kọ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ lóòótọ́ ọkọ ẹ fẹ́yàwó ṣùgbọ́n nígbà tó di wípé nǹkan ṣẹlẹ̀ tó ń wò pé kí ló ń ṣẹlẹ̀ ó gbé wele lọ gbé pamọ́ ẹ já kó lórí ẹ ọlọ́run tí àti gba gbogbo òwú ṣá wọ́n fẹ́ wo ilé yẹn ni ṣùgbọ́n wọ́n ní tí wọn ò bá rí ìwé tó ń lórí jìnnà wọn ò ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ wá gbọ́ ẹ tún wọ ọmọbìnrin yìí náà ó ti fẹ́ lọ para ẹ ẹ̀wọ̀ ohun tí ọlọ́run ṣe lórúkọ jésù ó ní rí ìdààmú kò tó rógolò láyé gbogbo ẹni tó dúró pé òun ò ní gbà kó rí ògùn ẹ lò ọ̀run máa kọlù wọn ń bọ̀ ẹja gbọ́dọ̀ rí kan sí i.
3: mo wá láti òkè àgbo mo gbé ọlọ́run àlàyé gbogbo ọlọ́run onípè òkè gíga fún ohun tó ń ṣe láti yàtọ̀ sọ́nà 24 tí mo ti jọ́ ìpè yìí. mo dúpẹ́ fún ọwọ́ agbára tó ń nà ní gbogbo ìgbà ní gbogbo àkókò. ẹ̀rí mi pọ̀ ṣùgbọ́n méjì péré kan ni kò fẹ́ sọ nípasẹ̀ òróró àánú tí a máa ń rà ń bí. mo ní àwọn ọmọ tó pọ̀ ládùúgbò tí mo bí àti eléyìí tí mi ò bí mọ́mì ọmọbìnrin yẹn muslim ni ṣùgbọ́n kò sí nǹkan tó wáyé pé bóyá mo mú wá láti church ó máa nífẹ̀ẹ́ sí àti gbà ó wá sọ fún mi ó ní ọjà òun kò máa ń lọ ṣọ́ọ̀bù òyìnbó lọ́ọ̀ ló wà pé ọjà òun yá kọ̀ọ̀kan mọ́ nípa ìwọ náà kúkú mọ̀ pé lẹ́yìn ká gbàdúrà ó lẹ pé mọ́mì sí ẹ̀wà nìkan kó dà mo wá mú àná tiẹ̀ mo wá bùsùn wá gbé fún un wá gbé lọ nígbà tó máa padà dé ní mọ́mì àná ètì àánú àbíkílẹ̀ pé òun ṣe bẹ́ẹ̀ bó bá ti ṣe wọ́n ya fún wọn torí tẹ́lọ̀ ni òun máa fi wọ́n gbogbo orí ṣe bẹ́ẹ̀ ọjà ń yá ìyẹn lọ. last 2 weeks ó ṣàdé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní mọ́mì ó ní nǹkan ṣẹlẹ̀ wọn ó ní wà á ilé àwọn tí àwọn ọmọ gbé wọn ti tà pé àwọn wálé pé ogun kan wá wà ló bá ṣí ibi bàbá wù kí lóló ti lélẹ̀ ṣó wà ní fámìlì yìí ni ó ní rárá o ẹ̀rú gbà mí ní wẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé òróró báńkì sẹ́ńdà mẹ́ta ni mo ní lọ́wọ́ ọ̀kan wà ní ṣọ́ọ̀bù ọ̀kan wà ní báàgì ní máa gbére ọ̀kan wà ní ọdún tí ṣọ́ọ̀bù ló wà bá mi mo ṣe mo nìyẹn mo ṣe bù mí yẹn ó yà ló máa fi pa sọ é pé gbogbo agbára pé ọlọ́run ìpè lè san mí gbogbo agbára tó ràn fà kí ọrùn mi máa wú ó yá báńkì sẹ́ńdà mo lóun ló bá ti ṣe dàní o má wo pé ó kéré o ìgbà ló ti gbọ ìgbà tó máa tọjọ kẹta tó dé wá ní mọ́mì náà ó ní kí n wá ló bá ṣì ó dì tó báyìí ó ti di pé kíní yẹn ti ń parẹ́. ó ìdọ́dọ̀ mi lánàá onímọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè òdìsí ó ti sọ òwúrọ̀ yẹn kò ní kó má wọlé ní màbá mú mi wà kí màbá rà mí wà mo gbé ọlọ́run àlàyé ga nítorí pé ó jẹ́rìí ara ẹ̀ nínú ayé tèmi pàápàá gbogbo bí mo ṣe ń rìn pé ẹsẹ̀ ń dùn mí èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí ṣùgbọ́n mo yan ọlọ́run àlàyé mi ní para kankan o anointing ni mo fi ń para torí ẹsẹ̀ yìí ọ̀fẹ́ gbà sọ̀rọ̀ ni ṣùgbọ́n nípa ti anointing back to sender àti òróró àánú àti ọṣẹ àánú àti iyọ àánú ọlọ́run ṣe kíni ó jẹ́rìí ara ẹ̀ nínú ayé àwọn ọmọ mi nínú lórí oko òwò mi pàápàá ọlọ́run ṣe kíni ọlọ́run lẹ́sẹ̀ mi ó ṣe kíni ó ń dábìrà ńlá.
0: ará mi olufe Jesu nse bebe agbara re si wa laye e ma gbagbe loni ni ipade ti lusada a ma ko ororo wa ofe le ma gba awon ororo kan so loruko Jesu yo dara fun yin e gbo gbogbo eyin eniyan e tete de be o tori pe mo tete de mo dire gba ni nibo nibe eyin ti e nbo lati ki loruko e nje agbara nkankan te ba ti dagbara e wo moto to lo si lusada so eyin ti e nbo lati atona e wo moto lusada ni bi bridge ti won sese nse overhead bridge yen e bere gboko community primary school ago marun irole eni ni o irole eni ni o ibe lo ti ma waye ti debe lati ago merin to ko le joko si waju ko ma kajo ma wura wa bayi tori o ma nkoja be iwo to ko le dona to pari e oja o ya gbese won foju ko jan kari wa lakala o joju orun ara n ruwe aisan lo se to ba le rin gan ni kan gbe e Jesu awu esan e ja pade nbe fun adua to lagbara to lamilaka so loruko Jesu iwo ni eri kan gbole kan si o Boko Community Primary School loni lagu marun oni loruko Jesu iwo ni eri kan e ma gbagbe ipade adua ti o ma nwaye ni ori oke odo wa ni oko afo bus stop ororo ti osu kewa ibe lati ma pe se wa ri oruko ororo yi ni fowo kan mi ko ku iwo ta mi touch me and die my enemy try me and die send arrow and die yes ofe ni o eni sanwo e gbogbo friday keji ni iso oro yen every second friday nibo nibe to ba ti doko afo lo lo si jotun junction to ba debe bere ojile street to ba do jile street yen wa ti ko uju ile keta si jotun junction wa ti ri ori oke mole alaye yen wa ti ri nbe olorun wa laye sibe o de sise agbara second friday ago mesan alenis ishoru ma nbere a pari ni ago meji ni aro iyen ni koko eyi ti logbo elegba e mo gbagbe omi ti oluwa ni ke gbe sinu iri gbogbo eyi ti e bo lo lo eyegba na e gbomi yen sinu iri lati sisin ke ma gbe lo to ba di wednesday ni ago mejo aro si mokanla e gbe omi yen wa ibe yen lati ma lo omi yen te ba ti de yanora ele n lo lugbo elegba ni town hall ni ago meji aro si ago mokanla bákan náà nípàdé mushin ẹ gbọ́ o mìmì ó mì ní mushin níbi tá a ti fẹ́ pé mantu náà tí mo dẹ̀ máa ná ìtìyín pẹ̀lú òróró tí mo gbàdúrà sí ní orí òkè bàbá ọlọ́run tọ́ba nídìí ìrókò so tẹ bá ti dé onílé gogoro bus stop ní mushin ẹlẹ́ẹ̀ lọ sí tadeyo street ìdẹ̀ra sinimá ọ̀ ago mélòó ni ago méjì àárọ̀ sí ago mẹ́wàá àbọ̀ ẹ tètè débẹ̀ o bákan náà gbogbo ọjọ friday ìpàdé wà ní ìṣàgà sabo under bridge oníjòkú town hall lórúkọ jésù ìwọ ni ẹrí kan god bless you it is well with you in jesus name orúkọ mi ni wòlíì rotimi ní sànmi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717 0079 gbọ́lẹ̀ kan sí 0706717 0079 iwọ tó lè fi ọrẹ àdúrà mi gbà ìrànlọwọ yìí rere kó fìràn pàdé yìí lọwọ ọrùn ó sì gbé ẹ dìde nígbà tí ìwọ ò lérò wà á dẹ ráàánú gbà account number yẹn rèé 0069936107 gbọ́lẹ̀ kan sí 0069936107 access bank orúkọ tó wà nbẹ Light of the Living Church. You are blessed in Jesus' name. Lo follow me lori TikTok. Prophet Rotimi Ilesomi. God bless you. I need the ororo anu, ise adura anu. E lo si Abaranje Road, Alabama bus stop. Oyewole Street.

lókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó tún ń gbóhùn mi lónìí lórúkọ Jésù ara ò ní ní yín lórúkọ Jésù ara ò ní ní yín ayé ò ní fi omi ara yín dààmú yín ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú yín gbogbo ohun tí ọ̀tá ti parí iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín ayérayé yìí dànù lórí gbogbo ẹni tó sọ pé tóun ò bá mú yín póun ò ní padà irú ẹni náà yóò múra rẹ̀ ọwọ́ ọlọ́run ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé alákọ̀ọ́kọ́ Matthew ọwọ́ ayé ọwọ́ ayé ò ní tẹ̀yìn ẹni ọwọ́ ayé bá tẹ̀ wọ́n ò gbẹ̀dọ̀ hospital wọ́n ò ní rí ní tí ń ṣe wọ́n tẹ̀sẹ̀ yóò máa pariwo inú yóò máa pariwo orí ò ní rí nǹkan kan o ọwọ́ ayé ni ta ló sàmì ọwọ́ ayé ò ní tẹ̀yìn ọwọ́ kejì lọ́wọ́ ogun Matthew tí ọwọ́ ogun bá tẹ̀yàn bíbélì wí pé nígbà tí ọwọ́ ogun tẹ ọba Moabu ó ní ó fi àkọ́bí rẹ̀ ó fi dájọ́ ó pa àkọ́bí rẹ̀ sí rúbọ kó bá lè borí ogun mami ọwọ́ ogun ò ní tẹ̀yìn wọn ni ogun tí ó dàbí iyán tí ó dàbí ẹ̀kọ́ gbogbo ohun tó gun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́ ọwọ́ ogun ò ní tẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹta ò ní ọwọ́ ọ̀tá Matthew ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀ ò ní bọ́wọ́ ọ̀tá ò gbọ́wọ́ ọ̀tá tẹ Samsoni kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ ojú ni a kọ́kọ́ gbà ọwọ́ ọ̀tá ò dáa wọ́n bi Dávidì léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí èwo ni ó ṣẹlẹ̀ Dávidì ni ẹjọ́ ẹ má jẹ́ nṣubú sọ́wọ́ ọ̀tá ẹ jẹ́ nṣubú ọwọ́ ọlọ́run torọ́ tọ́ ọ̀dá ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn á ní wọ́n máa wọ̀ káàkiri ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélekèle kò sí ní tọ́ta ò lè ṣe tẹ́ ẹ máa sàmí ọwọ́ ọ̀tá ò ní tẹ ọ́ ìwọ mò ń bá wí ọwọ́ ọ̀tá ò ní tẹ ọ́ ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn ló dáa jù ò lọ́wọ́

0: ẹni ọwọ́ rẹ̀ bá kàn ó kàn ní ìsun ẹ̀jẹ̀ disappear ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ odò Bethesda ó fọwọ́ kàn àrí rẹ̀ gbàdúrà ẹni ọwọ́ rẹ̀ bá kàn ìyanu ló máa ń já sí ọwọ́ ọlọ́run máa kan ayé yín ẹ̀yin mò ń bá wí ó máa kan ayé yín ọwọ́ ìrànlọ́wọ́ ó máa kàn ọ́ ọwọ́ ìgbédìde ó máa kàn ọ́ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apátẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apátẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apátẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa nínú ọwọ́ Ọlọ́run ó bíbélì wí pé ní ọwọ́ ọ̀tún rẹ̀ lẹ̀mí gígùn wà ọwọ́ òsì rẹ̀ ó ní ọrọ̀ àti ọlá ó ní bẹ́kún bá pẹ́ dayé kan ayọ̀ ń ṣe kí ni o ó ń bọ̀ lówùúrọ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀ Matthew ní ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní ẹ̀mí gígùn wà àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá
1: ọjọ́ gígùn
0: ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀
1: àti
0: lọ́wọ́ òsì rẹ̀ ọrọ̀
1: àti ọlá
0: Owe 3:17 n ló sọ bẹ́ẹ̀ ìyẹn ni pọ́wọ́ tiẹ̀ ló dáa jù ọwọ́ ọlọ́run máa kàn yín o bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹni tó ń sàmì ọ̀run á sí fún yín o ọ̀run anú á sí fún yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
2: Bóò làwọn ìpàdé wa ṣe ń lọ Matthew lágbára Ọlọ́run ní Sunday lọ́la gbogbo branches wa òun nìpàdé ń lọ ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn èmi ó wà pẹ̀lú yín ní challenge nìbàdàn láàárọ̀ ọ̀la mo ti sọ fún yín àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti August 1 àwẹ̀ 150 days ẹ̀ẹ̀kan lọ́dún ni má jẹ̀mú ni ó dẹ gbọ́dọ̀ gbádá aago mẹ́ta míì ní ọgbádá aago mẹ́fà Matthew àwọn tí a fẹ́ gbàwẹ̀ tó ló ń lè jẹun ó lè jẹun tó mi Matthew èmi tí mo ṣe competition oúnjẹ fún Ọ̀yọ́ state tí mo dẹ̀ gbapò kínní ní àjọ Daniel Town lọ́dún yẹn lọ́hùn ní 1991 wọ́n kó wa lọ sájọdá pé ká wá jẹun ṣé bẹ́ẹ̀ náà mo wá da láwẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìfún yẹn ti kákó Matthew lọ́jọ́ yẹn mo jẹ ẹ̀kọ́ mọ́kànlá Ìbàdàn South West ọmọ kan náà wà tó wà láti Ìbàdàn South East òun náà ń jẹjẹkújẹ Matthew èmi jẹ mọ́kànlá oúnjẹ mẹ́sàn-án lọ́jọ́ yẹn lọ́hùn àdẹ̀gbà pò kínní wálé tó ń gbọ́rọ̀ mi wọ́n ṣe máa lè jẹun bẹ́ẹ̀ máa ń ṣe oore ń bá lógo ìwọ̀n bá ní ọ̀jẹ̀ mọ́ Matthew wo bá àwẹ̀ yẹn ṣe rọrùn number one 150 days ńlá ńlọ number two o láǹfààní àti mumi tá aago méjìlá bá ti kọjá number three aago mẹ́ta o máa bírèkì tuntun wa ni then tó bá di ní ọ̀gànjọ́ òru èmi àti ọ̀pàdé ní 3:30 3:30 loru o ma jo yin adua oru awon angeli lago meta bo logejo o tan oro de ma dayo awon ebi adua re o ko si waju brother adua ni ngba agbara ko ta lo sami oro e dayo la Matthew elekeji gbogbo eyan tin gbo me ni ojo Monday iyan ma nlagbara ori oke no mo wo ibe la tin se yen mo be ri daddy mo je raye ri daddy iwo awon 50 ti an ba kokko lori oke mo ma nri won adota to ba kokko de iwo sagba number wa ri me so ni ori oke no mo wo an pe ni soldier of Christ awon iko olodumare ani program yen atawon omo Olorun ti an ti gbona ti an faith fi Olorun atawon ti an gba fun Christi iwo na ma bo lojo Monday ago meje sago meje la to ba ti dori oke no mo wo o ri me lagbara emi epo lori oke lojo Monday afi tin ba ku Nigeria logun ṣugbọn tin ba wa Nigeria njo Monday o lagbara Olorun iwaju Olorun lo ba mi ta jo ma gbadua aaro ni o loruko Jesu yo dara fun mo ni yo dara fun e ka wa to wa ni jebu ode ojo Friday o ne program ti won ati jo Sunday ago meje aro si agogo mewa bo gbogbo awon ko olodumare won ti ma nduo de yin be mo de ma so fun yin bo ba debi kan to ti je ori ile no mo wo iwo sagbe owo lere ma je mu to nsise lori ikele bolulade o ya wa sise nu aye mi iwo no o leri loruko Jesu yo dara fun eyin fe wa ni Eko lagbara Olorun ni egbeda every four

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glow 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe.

0: kìkì ṣe bọ́n ṣe ń rẹ ilá tá ń sè iná ó máa tóbi
1: wọ́n rẹ
0: wọ́n ẹ̀hẹ́ wọ́n á pò ó mọ ọ̀ kí wọ́n máa bù sí iṣẹ́ kan náà ló fẹ́ ṣe yàtọ̀ sí èròjà tí wọ́n ní lára ó máa jẹ́ kí ara fúyẹ́ nígbàtí ara bá jẹ́ kò ní jẹ́ kó dì mọ́ inú tolúwa jẹ́ bí mẹ́ta tá nínú rún kò ní sí gbogbo yẹn tó tọ́ bá ti wá pọn ṣé àpá àti bomi sínú kòkò tó ti ń hó ní gbogbo ìgbà tá ń pọ̀n yìí kòkò ti wà lórí iná tó ti ń gbó wọ́n wá bẹ̀rẹ̀ sí tò ó wọ́n máa tò sínú kòkò tó bá ti tò tán wọ́n á fi ewé bò tàbí ṣaka wọ́n á ṣàbò kí ooru ẹ̀ má jáde síta wọ́n wá fọmọ rí kòkò yẹn dé.
1: Fún bí ìṣẹ́jú mélòó.
0: A kò ní ìṣẹ́jú.
1: Ìgbà
0: tó bá ti jiná ni.
1: Báwo ló ṣe máa mọ̀ pó ti jiná?
0: Wọ́n á mu ni.
1: Wọ́n á mu wọ́n ṣí.
0: Wọ́n á ṣí wọ́n á fi ṣe ọbẹ̀ tàbí tá à ń pè ní fọ́ọ̀kì bọ́ṣú tàbí ọbẹ̀ wọ́n á fi gun láàrin. Tó bá ti yọ fóró ó ti jiná. Tí kò bá ti yọ tó ṣì re ṣé pẹ̀tàpẹ̀tà kò tí ì jiná wọn á dá padà. So títí tó bá tún mu síta tán tún bo wọn á tún ki ọbẹ tàbí ìbọṣu à ń pe kínní kan ní ìbọṣu láyé ìgbà yẹn ẹyọ kan báyìí ló máa ń rí. Tó bá ti rí bí ẹyọ kan yẹn wọn á kì í sínú ẹ tó bá ti kì í sí tó bá ti yọ fóró báyìí ó ti jiná nìyẹn. Lẹ́yìn tó wá jiná tán ṣé ẹ ti gbàgbé pé a ti rẹ ìgbà kan sẹ ìgbà yẹn àti ìlò tán mo dẹ̀ sọ pé a máa lo ilá ilá yẹn a máa ge bí mo ṣe ṣàlàyé nígbà kan a máa ge bí wọ́n ṣe ń ge ilá a slice ẹ̀ round roboto roboto a ge a wà gbómi kaná a ti ṣe àkàrà a ti sọ ó ti jiná a ti sọ a wà gbómi kaná a wà da ilá sínú ẹ̀ tábà tí wàá da ilá sí ikàn tó korò la máa wá fi sínú ilá yẹn kò ní pọ̀ jù díẹ̀ ìyẹn torí adùn ni adùn ẹ̀ la torí fẹ́ ṣe yẹn a wá ṣe tábà tí wàá ṣe a fi ṣe bẹ̀ sí náà tó bá ti wá rọ̀ a já pẹ̀lú ìjà bẹ́ẹ̀ gbígbà tá ń já ewédú a máa já ni a máa fi ewédú já tábà a máa fi ìjà bẹ́ẹ̀ tán fi ń já ewédú a máa fi já tábà ti já tá a ti já dáadáa tó ṣe díẹ̀ sí bí ìṣẹ́jú méjì a wà sọ.
1: Kí ni iṣẹ́ tí ìyẹn fẹ́ ṣe nínú àkàrà tá a sè yẹn?
0: Jẹ́ àwọn pé tá a bá gún yẹn á fọbẹ̀ sí. Àkàrà ẹ̀rí pé mo sọ kinní kan pé ata òun pọn dandan a lè sọ ata sí a lè má fi sí ṣùgbọ́n ilá tá a fẹ́ sè yẹn ata tí a fẹ́ lò ìbá ṣe rodo tàbí ṣọ̀m̀bọ̀ kéékèèké a máa ṣe mọ́ àkàrà yẹn ni kì í ṣe pé a fẹ́ lọ a ṣe mọ́ kó mooru papọ̀ tó bá ti mooru papọ̀ a yọ a wàá dà sínú ilá a já papọ̀ lórí iná
1: wọ́n máa dà sínú ẹ̀ wọ́n á já papọ̀
0: a já papọ̀ a já papọ̀ a já papọ̀ tí yóò bá dẹ̀ ṣe é já ẹ lè fọ̀ bẹ́rẹ́ díẹ̀ wọ́n dẹ̀ lè filẹ̀ lódidi bó bá ṣe wù yín ẹ lè tó bá jẹ́ ata wẹ́wẹ́ lẹ rí kéékèèké yẹn ẹ filẹ̀ lódidi tó bá jẹ́ ata rodo tó bá wẹ́ ẹ filẹ̀ bọ̀ tó bá tóbi ẹ máa jà mọ́ ilá yẹn.
1: tó bá ti wá jà mọ́ ilá yẹn ṣó tún nìkan mìíràn tán máa fi ṣàbí tó bá ti jiná wọn kò máa sọ bẹ́ẹ̀.
0: tó bá ti jiná wọn ò fẹ́ po sí
1: o
0: rárá funfun ni
1: wọn
0: ò fẹ́ po sí tó bá ti jiná wọn á sọ tó parí ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ jẹ́ tá a bá ti bó àkàrà àgbàdo tí mò ń sọ
1: yìí nínú ewé
0: tá a bá bonú ewé sínú igbá tàbí abọ́ tá a bá fẹ́ fi jẹ́ ẹ wà búlá yẹn sórí ẹ̀ bẹ́ẹ̀ ni
1: gbádùn dé oúnjẹ
0: bẹ̀rẹ̀ sí í jẹ́ ó máa dùn gan o títí tá a fi jẹ márùn-ún ẹ ní mọ́ lára torí iṣẹ́ tí ìgbá yẹn ń ṣe ni kì í yóò yàn ẹ kàn máa kó jẹ ẹ máa kó jẹ a máa dùn mọ yín ẹ wá mọ èyí tó dùn jù ẹ jẹ kó di àárọ ọjọ kejì bí ẹ bá ná tó bá di àárọ ọjọ kejì tẹ bá bo báyìí ọwọ kan máa bo ẹ wà ẹ nídìí àti jẹ kó pẹ lórí iná ṣùgbọn ilá yẹn ló máa gbóná ẹ bù sórí ẹ mi ì lè ròyìn
1: ó dẹ
0: tẹ bá ṣe ẹ mọ adùn nǹkan tí mò ń sọ.
1: Oda eseun seun mama wa Mojisola Oladele pe apeyin lori eto yi edeje wa e tun ba wa se alaye e fun awon ara le bi won se nse akara gbadu ati awon kan ton ma fi ejo ko ye wa wi pe ki se ko ton ba ti se ton ni won ko bomi si ikoko eni won ko koko ewe igi di ewe yen won ko sinu to ba pe kan to poju won fi kekeke si won se bomi si ton ba ti pelu e ton ton fi ikan sinu awon e ton buse ton ko si to jina won sese ti wa se
2: ilaloto
1: ti won tun fi o da eseun seun fun alaye eyan ara le mo lero wi pe e tu ti ri eko kan tabi omi ko lori eto onje le wa fun ti toni mo lero pe e nde ojo mejo lo tuda lori akotun etun mama wa Mojisola Oladele eseun seun pe apeyin lori eto yi eje wa
2: ese atokun
1: o da eyan ara le a oniri ju bayi lori etun fun ti toni ki ma asiko yi ki olowo button mi engineer Falayajo ati loruko emi omo yin ololufe yin ayo yin ore yin aburo yin blessing aroke lo kin pe ojo mejo lo tuda lori akotun eto ohun

0: Ìwà ni yóò pè ti ẹ̀dá, ìtàn ni yóò pè ti ara rẹ̀. Gbogbo ohun tí a bá ṣe lónìí, ìtàn ni lọ́la.
1: Àṣélẹ̀ làbọ̀ wá bá.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tí a bá ṣe lónìí,
0: ìtàn ni lọ́la. Ohun tí oníkálukú bá ṣe ni yóò jèrè rẹ̀ bó ṣe rere, bó ṣe bi. Nítorí ilé ayé yìí ni ìdájọ́ wà. Àti ilé ayé yìí la ó ti máa gba ìdájọ́ wa. Ẹ kú ilé.
1: Ẹ kú ilé gbogbo ẹ̀yin ara ilé. Mo kí gbogbo yín ní báwo ni. Ṣé àlàáfíà ni a bá yín? Adúpẹ́ tí a tún wá sí orí ètò yìí lénìí. A ní ká kọ́kọ́ fi orin yẹn kí a fi bẹ̀rẹ̀ ni. Alakẹ́ kí àwọn èèyàn kọ́mọ̀.
0: Gbogbo ara ilé mo kí yín o. Gbogbo olùfẹ́ ètò ayọ̀ ni. Mo kí yín gan ni. Mo kí yín káàbọ̀ sí àkọ́tun ètò ayọ̀ ni ní òní. Ṣé dáadáa la wà? Báwo dẹ̀ ni weekend ní ọ̀dọ̀ wa o? Mo lérò wípé ó ń dùn yùngbàyùngbà. Alakẹ́ Akéwì Tajudeen Alakẹ́ Faidat ọmọ yín náà ni o. Ẹ kú ilé.
1: Bẹ́ẹ̀ ni ọmọ yín náà ni ọmọ gbogbo wa ni. Mo ní ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ tí ń ba ayé ẹ̀dá jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbésẹ̀ kan báyìí ni ẹ̀dá ń gbé tí ń ba ayé ẹ̀dá jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n gbà á ládùúrà wípé ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀, ìgbésẹ̀ tí ẹ ó gbé tí yóò bá ti ń jẹ́ lọ́dún yìí kò ní ṣẹlẹ̀.
0: Àmì àmì.
1: Wọ́n fẹ́ kẹ mọ̀ wípé kò sí ẹni tí ó lè dùn ọ́ nínú lẹ́yìn Ọlọ́run.
0: Kò sí o.
1: Ìwọ fúnra rẹ lo tún lè dùn ara rẹ nínú.
0: Bẹ́ẹ̀ni.
1: Yóò máa dúpẹ́ nínú ipò
0: tí ó bá wà.
1: Kí o gbà wípé rere ni ti Olúwa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó kí gbogbo ẹ̀yin ara ilé. Ọ̀pẹ́ tẹ̀yìn rèé, ọmọ Ìlọ̀gí Ọ̀tẹ̀, ọmọ bàbá Kánsẹ́lò ojú ẹlẹ́gba nílùú Ute City ní agbára Ọlọ́run. Ti máa sọ pé Ute City mà ní UTE.
0: United Toward SLS.
1: United Toward SLS. Mo fi àsìkò igi bàbá mi Ezekiel Akande. Bàbá Alálùbáríkà. Bàbá tí àwọn ọmọ ò ní ṣá láéláé.
0: Àmì àmì.
1: Inú mi dùn tí bá ti rí bàbá yìí ní ṣá.
2: Alárin.
1: Bẹ́ẹ̀ ni àlọ́ rẹpẹtẹ kí ló kí ọba lójúdi ọba tí ò kí.
0: Kí ló kọjá lójúdi ọba tí ò kí ọba.
1: Òun ló mọ. Ẹni tó kọjá lójúdi ọba tí ò kí ọba.
0: Ẹni tó bá bàbá fi lọ́ba ń pa báyìí. Máma kọjá níwájú ojúdi ọba kó kọ́ba o. Ẹ ká sọ fún àwọn gbọ̀ngàn ará ilé pé kí wọ́n kọ́ba.
1: Ẹni tí ó bá kọjá lójúdi ọba tí ò kọ́ba òun ló pàdánù.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò ní gbà nǹkan tó yẹ kí ọba fún. Kí la ní fún lábala ìwì fún tèmi?
0: Abala ìwì fún tèmi àni inú jìn bí odò.
1: Inú jìn.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì a máa wò wá àárò pé ó nífẹ̀ẹ́ wa.
1: Odò mi lè má jìn.
0: Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n inú.
1: Ó jìn
0: gidi.
1: Ó jìn ju ọ̀run lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣáwo.
0: Gbogbo ara alẹ́ mọ̀ kí yín o. Ìbà fọlọ́dún máre ọba mi atẹ́rẹ̀rẹ̀ kárí ayé o. Gbogbo àgbà ilé mọ̀ rí bá yín, ọmọdé ilé mọ̀ rí bá yín, ìbá ọkùnrin, ìbá obìnrin. Mo ní ẹ̀ mọ́ gbọ́dúndùn ẹnu mi. Inú jìn la ó sọ̀rọ̀ lé lórí. Inú jìn ojú agbá mi ò kún lọ. Ojú rí nǹkan ṣùgbọ́n àwọn kò lè sọ́tán. Ẹni tó bá ní inú jìn kì í fi kọjú fèsì ọjà rẹ. Ṣọ́ọ̀rẹ́ nu rẹ mọ ohun tó sọ. A máa fura sí nǹkan kí ó tó gbé ìgbésẹ̀ ẹni. Inú jìn kò jẹ́ kárí kùn wá ṣe bí. A bá rí nǹkan tó wà nínú ọkọ̀ ọmọ adarí oorun. Àbá ti sá fún ọ̀pọ̀ ènìyàn tó rẹ̀rìn sí wa. Ẹnu rẹ̀rìn ṣùgbọ́n ọkàn ń pète ibi. Ohun tó kù ni ká máa ṣọ́ra bí a ṣe ń rìn ọjà rẹ. Ìwọ ọ̀rẹ́ mi jẹ́ kí inú rẹ kó jìn sí rere sí ọmọlàkejì rẹ. Má ṣe jẹ́ ẹlẹ́tàn ṣùgbọ́n jẹ́ ọlọgbọ́n. Nítorí ẹni tó bá ní inú jìn nípa òtítọ́ ni Olódùmarè a máa fún ní ìtumọ̀ ayé. Yára láti gbọ́ kò sì lọ́ra láti fèsì ọ̀rẹ́ mi. Ṣọ́ọ̀rọ̀ sọ àní kó ṣọ́ọ̀rọ̀ sọ kò sì pa ètè rẹ mọ́ ọjà rẹ. Má ṣe sọ̀rọ̀ ẹnikẹ́ni ní búburú. Má ṣe sọ̀rọ̀ ọmọnìkejì rẹ lẹ́yìn o. Fi inú rere bá gbogbo ènìyàn lò ó. Nítorí inú rere òun ní ń gbè ní ọjà rẹ.
1: Inú rere òun ní ń gbè ní.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ kí a ṣe rere. Tí o bá nínú rere yẹn o sọ pé kó ṣoríire.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni bá nínú rere yẹn o sọ pé kí yẹn o ṣoríire. Kí yẹn o ṣọ̀wà. iwa to ba wu ma so nitori iwa
0: iwa bebe le so eniyan iwa tu soro gan ju ewa lo
1: be ni iwa lo adupe lowo olorun Apostle Raphael

0: ẹyin ọba ànábì òjíṣẹ́ ńlá ọ̀rẹ́ mi apostle raphael ẹ ṣe mo dúpẹ́ kú iṣẹ́ ń bẹ̀ o gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń gbọ́ wa
1: glo 99.1 fm láwà
0: ìjàpọ̀ látàkùn
1: bẹ́ẹ̀ ni
0: mo ṣàkíyèsí kinní kan bí àwọn ọmọ skul ṣe ń wọlé yìí ìjọba tiẹ̀ gbìyànjú ìjọba ní pé wọn ò gbọ́dọ̀ máa gba àwọn nǹkan kan lọ́wọ́ àwọn ọmọ skul mọ́ ǹjẹ́ mọ̀ yìí pé àṣírí àwọn ọmọ skul tó yẹ pé wọ́n ń gba basket wọ́n ń gba apẹ̀rẹ̀ wọ́n ń gba láyé àtijọ́ tí ọmọ bá ṣẹ̀ yusuf wọ́n lè na ọmọ
1: bẹ́ẹ̀ni
0: àbí kán ní kán fún ní punishment ní skul kan tá a kò ní dárúkọ wọ́n ní àwọn ọmọ skul fo fence wọ́n ní káwọn ọmọ skul yẹn lọ máa ra block 25 àti sìmẹ́ǹtì àpò kan nǹkan tèmi kàn fẹ́ wá bèrè ni pé ṣé àwọn ọmọ yẹn ni wọ́n punish ni àbí
1: òkú
0: àbí torí àwọn ọmọ yìí ọmọ skul ni wọ́n wọ̀n
1: wọ́n ṣiṣẹ́ tí wọ́n fẹ́ fi rà á
0: wọ́n lè fi rà á ńgbà tí ọmọ tẹ bá ní ó sá ó fo fẹ́ǹsì àbí ó gbọ̀nà àbúrì wọlé tẹ wá ní kí wọ́n lọ ra block 25 sìmẹ́ǹtì ẹyọ báàgì kan.
1: Bẹ́ẹ̀ni ṣé ìyẹn tẹ̀ sọ pé kí àwọn ọmọ nǹkan kan ronú pìwàdà nítorí ìgbà tí ò ń ṣàwọn ló náwó ẹ̀ wọ́n mọ bó ṣe rí lára.
0: Ìgbà tí ó jẹ́ àwọn òbí ló máa sọ yẹn kì í ṣàwọn ọmọ yẹn ṣé òbí la pọ́nìṣì ni
1: àbí ọmọ
0: torí ìgbà táwa lọ sílé ìwé wọ́n lè fún wa ní igi ká máa
1: wọ́n àbí ká máa ṣọ́ko
0: àbí ká máa ṣọ́ko
1: àbí kó jẹ́ pé ìlẹ̀ máa gbálẹ̀ lójoojúmọ́
0: ìyẹn mo wá ní kí n bèrè lọ́wọ́ àwọn èèyàn wa ǹjẹ́ ó tọ̀nà ṣé nǹkan tí wọ́n ṣe yẹn dá àwọn kan tí ṣàṣọ wọn ní àwọn ẹ̀gbọ́n àwọn ìpàdé òbí kan ló sọ pé nígbà tí wọ́n sọ pé nǹkan pé wọ́n tún fọwọ́ sí so wọ́n fẹ́ bèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ǹjẹ́ ó tọ̀nà kírú nǹkan bẹ́ẹ̀ kí ọmọ ó ṣẹ̀ ká má pọ́níṣì ọmọ ká ní kó lọ ra blọ́ọ̀kù àbí kó lọ ra blọ́ọ̀kù 25 sìmẹ́ǹtì ẹyọ kan ṣé ọmọ la ń pọ́níṣì àbí bàbá àbí òbí. ó 805
1: mẹ́ta 1-4 àti òdo
0: òun lẹ ó fi pè wá
1: 0805 mẹ́ta 1-4 àti òdo.
0: báwo ló ṣe rí lójú tìyín ṣé àwọn ọmọ ló yẹ ká punish ọmọ ọmọ lè má àwọn ọmọ lè ṣe nǹkan tí ò dáa lóòótọ́ àwọn ọmọ lè ṣe nǹkan tí ò dáa lóòótọ́ ṣé nígbà tí ọmọ bá ṣe nǹkan tí ò dáa ta ni kán lọ ra blọ́ọ̀kù 25 àti sìmẹ́ǹtì ẹyọ kan ẹ gbọ́.
1: hello.
0: hello.
2: hello. hello ma.
0: hello sir. orúkọ yín.
1: a ń gbọ́ yín
0: orúkọ yín.
2: ẹ káyọ̀dé látọ̀kà ló ń pè
0: yín. ok.
2: mrs káyọ̀dé látọ̀kà.
0: mrs káyọ̀dé láti ìlú ọ̀kà àkókò ẹ ṣe.
2: bẹ́ẹ̀ni sà.
1: a ń gbọ́ yín.
2: ẹgbẹ́ àwọn tíṣà yẹn nǹkan tó ń ṣe ò dáa irú ọmọ míì tí ò bá ní òbí mọ́ àwọn ọmọ yẹn lè lọ jalè wọn níṣẹ kan tíṣà ló ràn wọn níṣẹ ọmọ míín wà ikọ tí òyẹ kó ṣe ó lè lọ kó sínú ẹ ṣùgbọn tó bá fi ìyàjẹ ọmọ yẹn ní skul kọ ní kó máa ṣáko àti kó máa kó wáṣẹ míì fún kọ fún ní punishment ó dáa jù pé kọ lọ máa ra tani òmòye tó ń ta blọọkù tani òmòye tó ń ta jìrẹtì.
0: ẹ ṣe ẹ ṣe a ti gba
1: ẹ
0: ṣe gan adúpẹ láti ìlú ọkà
1: àkókò ẹlò káyọ̀dé ẹ ṣe.
2: London.
1: ẹ ṣe gan ni a ti gbọ yín.
0: a gbọ yín láti ìlú ọkà àkókò ẹ ṣe mo dúpẹ mrs káyọ̀dé. obìnrin yẹn ń sọ tẹ hello.
1: hello.
0: hello ma. ẹ ká sọ orúkọ yín o.
3: orúkọ mi salamu alekun mi láti ìṣẹ.
0: láti ìlú ìṣẹ èkìtì.
3: bẹẹni àwọn tíṣà yẹn wọn pọlíṣì àwọn òbí ni òbí ni ọrọ ọmọ tó sẹ ohun kó lowó tó máa kú má fi sọ láti skul pé kò tún wá tó búlọ́
0: pàṣípò.
1: ẹ ṣeun.
0: wọ́n ní àwọn tíṣà yẹn wọ́n ní àwọn òbí ni wọ́n punish.
1: bẹ́ẹ̀ni.
0: wọ́n ní àwọn òbí ni wọ́n punish. ńgbà tí ọmọ ṣẹ̀ nílé ìwé.
1: bẹ́ẹ̀ni tẹ wá ní kán kó búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì wá.
0: Tony kan ko 25 blocks
1: ati cement
0: ati cement bag kan a wa nbere pe se omo ni won punish ni
1: abi obi
0: 08055 1 4 odo hello
1: hello
0: hello
3: hello sir
0: hello ma oruko yin
3: awon obi na punish o
0: e se ma oruko yin o e se won ni
1: awon obi ni won punish
0: won na awon obi na punish hello?
1: Hello?
0: Hello?
3: Hello, sir.
0: Clement,
3: you are the latter.
0: Clement, you are the latter. You are
3: the latter. You are the
0: latter.
3: You are the latter. You are the latter. You are
0: the latter. You are the
3: hello?
0: I am going.
3: Chapter 9, I commit another offense. Maybe you may have a meta or to commit another offense. Chair after the command to the city, to the Musa, the color of 25 and one bag of cement, block 25 and one bag of cement again. So, automobile, the Catovice, the Bangi, oh my, you look at me, oh my, you look at punish. Kiche obi so to mo ba se omo ni eko pa iba kan so pe ko ge ko iba kan so pe what we ever punishment to pa feel pe o je o ba ise omo yen mu o lo ye pa fu omo yen kiche obi lo ye kan so pe ko ko lo mara mi ti ko lo mara kini gege bi eni saju se to yen omo mi to ba di pe o se kini be yen o le ti to ri e ko lo ko ko lo se ka ti o ye ko se lo to Obi e so wa le ayo ya a be ka gba ton ba le to ba so pe ko ma lo sile ko lo wa blocks and cement wa so ko boju mu rara ko boju mu ato
1: e se gan
0: awon ti ngba ti awadi awon omode won yi won ni mo ro ke hello
3: Hello.
1: I'm going.
3: That is done.
0: Is she?
3: Is she? Oh, you know, punish you. Punish your mother. You cannot have to punish your mouth for repetition. Why? That's a good old man come on, co-block, or smithy. I'll punish her, being you. You can only punish your mouth for repetition.
0: Is she? Nkan ti won ti le se awon omo opo repete emi ti e wadi mo ni se fence yen wo se owo ni won ni ko wo
1: ah
0: won ni be to fit you pe to mo ba ti le fo fence wi pe o gbedo da 25
1: block
0: ati cement kan e mo an be pe se o tona
1: hello
3: e ka so
0: oruko yin
3: oruko mi ni engineer omo
0: lati joka ise
3: engineer omo lati joka
0: ise
3: seri nkan ta won ti se yen ojo ko to bad to ni agbara gan lawo to ke obi no punishment won punish omo ara ki se gugu obi lori owo ha ori won ri obi mi se pe agiri na won fun se school kare bi buru omo fun kuma ni obi gidi to bi ma won pe fa ti owo ibu na mo very owo to fe fe an so
4: so o je ko to para to e ko le ara o so ni punishment you the punishment so for my ye ko ka se ara so obi no punishment yen ki se omo
0: oja
4: e ko mo ko no godo won o se
0: obi no punish ki se omo
4: oja
0: ati gba keyan kan pe wa sin tori akoko wa akoko wa tin lo alake ma fi style dagbere ma fi style dagbere
1: eh gbogbo yi ara le akin yi o hello
2: hello hello hello
0: the last caller
2: hello ma
0: hello ma
2: iya bobo lataule
0: lataule e se
2: ah nkan fun se yen oboju mu rara rara ìgbà tán bá ní kọ́ mọ́lọ máa wá block àti cement ibo náà expense tí ó ti fẹ́ rí owó yẹn ṣógbó tó fẹ́ kọ́ wọn ní ọ̀nà míì láti máa jalè ní ẹlòmíì á lọ jí owó òbí ẹ̀ ẹlòmíì á lọ bóyá ilé ọ̀rẹ́ àbílé ìbátan kan ló ti rí owó á ní kóun ṣàlè san owó yẹn
0: tí
2: wọn yóò bójú mu kò yẹ kán máa ṣerú yẹn rárá kán jẹ ọ̀kan múrù yẹn kán mu kúrò tán bá fẹ́ fọ́nìṣì ọmọ kán fọ́nìṣì ọmọ
0: ẹ ṣe tó wọn fẹ punish ọmọ kan punish ọmọ ìkẹ yìí ṣẹlẹ àwa ń kìlọ àwa ń sọ ni ṣé ó lẹtọ àwọn ó ṣẹlẹ sí sùkúù tó lórúkọ ó ṣẹlẹ sí sàkà ní irú àwa wọnyí òun la fi ń bèrè pé ǹjẹ tọmọ bá ṣẹ ṣé ọmọ ló yẹ kán punish
1: ọmọ àbí àwọn òbí
0: a máa ń wúgi a máa ó àlàkẹ àkókò wa ti lọ.
1: Gbogbo abalẹ̀ akinyi o gbogbo ẹyin tẹ pè sí orí ètò yìí tẹ fi dá wa nìkan mrs kayode láti ọkà mr clement oyèbádé láti ìdànwè èyí yẹmí láti ìdànwè ẹnjìnìá mọ láti ìjọka àti ìyá bọbọ láti àwùlẹ ẹ ṣe gan ni adúpẹ lọwọ yín ó tún di ọsẹ tó ń bọ náà nìyẹn tajudeen alake faida àti etí gbogbo yín mọ sí alake akewi ní orúkọ tèmi nọmbà mi ní 08104.
0: O ṣe Ọlọ́run Olúwadáre Falẹyẹ ní odò Òkòyí wọ́n pè wá ẹ ṣe mo dúpẹ́ àjọṣewọ́ òní bàjẹ́ sí Genesis nìyẹn Apostle Raphael ọ̀gá wa nípa yẹn ẹ ṣe mo dúpẹ́ ẹ̀kú iṣẹ́ ń bẹ̀ bàbá wa bí sá Ezekiel Akande ẹ ṣe o lágbára náà Yusuf àjọṣewọ́ òní bàjẹ́ ẹ pé nọ́mbà mi lẹ́yìn ètò 08062467767 ọpẹtẹ ọmọ ìlọgẹ ọtọmọba kanṣẹlẹ ojú ẹlẹgba nílùú tẹ olórúkọ tèmi títí ọtẹ tó ń bọ ẹ bá mi fi àwọn ọmọ àkúnnà sí yẹn samoda p àti sodike kí n fi kásẹ ètò.

ti gbọ́n bẹ̀ nínú abala ètò náà ètò máa máa ṣàlàyé nípa happiness in our society àríṣe làríkà ní ẹ̀ka táwọn òṣèré àti gbajúmọ̀ ó ti máa ṣàlàyé ara wọn abala ọ̀rọ̀ ìṣítí àtabala ìmọ̀ràn àti àtọ̀ yóò máa wọlé láti máa fi ṣe pọ̀pọ̀ ṣèṣì bọ́gẹ́bọ́gẹ́ ní professionally morally and academically certified broadcasters látọ́kùn ètò kúnlé adébáyò táwọn yẹn ń pè ní awọfẹ́lẹ́ bonú akọni pèdèpèdè tó mọ àgbárí àti ẹ̀mí lọ́lọ́ ẹ̀ àyè wà fún yín láti polówó tàbí kéde lórí ètò yìí come on mo gbede lọ́jọ́jọ́ Monday ní 2 to 3

0: ilé ní Akure North.
1: Ẹ ṣeun bàbá wa, ta bá ń sọ̀rọ̀ nípa ìdálò níṣèlú gẹ́gẹ́ bí orúkọ ètò yìí ti ń jẹ́, kí lè lè ṣàlàyé fún wa nípa tí orúkọ ètò yìí tí ó túmọ̀ sí gan ní pàtó?
0: Ẹ ṣe olóòtú, àdúrà yín ó gba ẹni dààmú, iléeṣẹ́ yóò ní bàjẹ́. N tí wọ́n ń pè ní ìdálò níṣèlú ní irú nǹkan tí wọ́n ń ṣe ní ọ̀dọ̀ tiyín, mi ò mọ̀ lóbi tẹ́yìn jẹ́ o, ṣùgbọ́n tí wọ́n ṣe lọ́dọ̀ tiyín, ṣùgbọ́n tí wọn kì í ṣe lọ́dọ̀ tiwa, àti tó lẹ́tọ̀ọ́ tó yẹ kí a máa ṣe nínú ìlú tá a wà yìí, ṣùgbọ́n tá a ṣe tó yẹ pé bóyá ẹ jẹ́ ká sọ pé a ti sọ àṣà wa nù, tá a ṣe nǹkan tó yẹ ká máa ṣe ní ibẹ̀ mọ́, a lè sọ pé a ṣe nǹkan tí wọ́n ṣe nílùú yẹn mọ́, òun ni wọ́n pè ní ìdálò ní òṣèlú. Nígbà tí mo bá dé ìlú tiyín, èmi wá láti bí ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ìpínlẹ̀ Ọ̀sun, mo wá wá sí ìlú tiyín, ìlú tiyín wọn kì í jáde mẹ́ lọ́sàn, èmi wá gbé agbádá mi kọ́rùn, mo ní mò ń jáde lọ, wọ́n ní ìdálò ń ṣèlú o, bàbá ẹ padà o, wọ́n ẹ jáde ọ̀sán ní ibi tẹ́ ẹ dé yìí o, mo ní òṣè tí wọ́n ṣe ìtọ́jú mi bá rí kí n máa fara mọ́ ẹ̀yìn, torí pé mo ti mú èèwọ̀ wọn, mo ti ń tẹ̀ lójúmọ́lẹ̀.
1: Ta bá ní pé ká wò ó, ilẹ̀ Yorùbá lápapọ̀, àwọn nǹkan tí wọ́n ti ń ṣe látẹ̀yìn wá, nígbà tèmi gan tí mo ṣe ń gbọ́jú mọ bí nǹkan ti rí nílẹ̀ Yorùbá báyìí, mo mọ ìgbà tó jẹ́ pé bóyá obìnrin ò gbọdọ̀ rí oru kinní kan bá ń ṣe, lè bá wa ṣàlàyé nípa àwọn nǹkan tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá látẹ̀yìn wá ṣùgbọ́n tí wọn ò ṣe mọ́? Eléyìí kì í ṣe nípa bóyá àwọn èèwọ̀ àmọ́ nǹkan tá a ti ń ṣe nílẹ̀ Yorùbá lápapọ̀ tá a wá ṣe mọ́ nísìnyí.
0: Ẹ ṣe olóòtú, ó pọ̀ rẹpẹtẹ ibi tá a bá lè tó dé ni, ṣùgbọ́n lára nǹkan tí ó yẹ ká máa ṣe tá a ṣe mọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ibì kan wò ó, ẹ jẹ́ ká wò ó pé ní gbogbo ká sọ pé bíi 1971-72-79 à ń ra ọkọ̀ píjọ́ọ̀tì, à ń rà ní 4,000 naira, píjọ́ ni ò tuntun ni kì í ṣe tó kúnbọ̀, à ń rà ní 4,000 naira. Láyé tá a wà yìí, tá a bá fẹ́ ra píjọ́ ní ìsìn, mílíọ̀nù ń dà lé yín o, mílíọ̀nù tágbára yín gan ò lè ká ní ń dà lé yín. Ẹ wo ayé ìgbà náà, ẹ wo ohun tá à ń ṣe nígbà yẹn tá a ṣe mọ́ ní ìsìn, káwọn máa gbàdúrà wípé ẹ̀yin tẹ jókòó lọ́lá Ọlọ́run tàbí lọ́lá Ànábì kan tàbí lọ́lá Jésù kan tàbí lọ́lá Kinní kan òrìṣà kan bì kan, kálukú sáà máa gbàdúrà bó bá ṣe fẹ́ gbàdúrà, kó wá sọ pé bí Jọ́hún ṣe rí o, ayé òde náà tún fẹ́ rí bẹ́ẹ̀, ṣe pé àdúrà tí ò lè gbà ni. N tí àdúrà ń tàkàn mọ́ gbàdúrà ni wípé kí àsìkò yóò rọ̀ wá lọ́rùn, kí n tí a bá dé bá ká lè máa rí nǹkan ṣe ni èmi rí ní pàtàkì. So nítumọ̀ ìdálù ni ìṣèlú, kí n là ń ṣe tẹ́lẹ̀ tá a padà ṣe mọ́, láfi gba ibi mọ́tò tí wọ́n ń tà níjọ́ ní 4,000 láfi gba bẹ̀ yọjú, kó lè yé, kó lè tètè yé gbogbo àwọn tí máa ń gbọ́ wa ní ìgboro.
1: Ẹ ṣeun bàbá, tá a bá wá ní pé ká sọ̀rọ̀ nípa àwọn èèwọ̀ nílẹ̀ Yorùbá láwọn n tá a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ọmọlúàbí tá a bí nílẹ̀ Yorùbá, kí ni ẹ lè tọ́ka sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ èèwọ̀ nílẹ̀ Yorùbá?
0: Èèwọ̀ àkọ́kọ́ tí kò kọ́kọ́ tí ò tiẹ̀ kọ́kọ́ dá rárá ni pé kí wọ́n da ojú odó délẹ̀, kó wá jẹ́ pé ibẹ̀ lọ fi ṣe gbogbo sí àìgbésí ayé tọmọ jókòó.
1: Bẹ́ẹ̀ ni ó jókòó sí, bẹ́ẹ̀ bá wá jókòó sí, kí ni ọ̀ṣẹ̀lẹ̀?
0: Àkọ́kọ́ ná ní ilẹ̀ Yorùbá ṣe mọ̀ pé òrìṣà la gbẹ́njúbá, agbẹ́njúbá àwọn òrìṣà kan lẹ̀ Yorùbá, ṣàtà gbẹ́njúbá lẹ̀ Yorùbá yìí, ó rí létí mọ́ kéèyàn má jókòó, irú òrìṣà bàtálá, irú àwọn òrìṣà kan wà tí wọ́n ń pè ní, wọ́n sápọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n rí létí mọ́ kí ó jẹ́ èèwọ̀ láti jókòó sórí odó. Ìlú tí wọ́n bá ti ń sin àwọn nǹkan tá à ń sọ yìí, tí wọ́n bá jókòó sórí odó ń bẹ̀, òrìṣà wọn ò bínú. Àkọ́kọ́ nìyẹn.
1: Èyí ni pé kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀.
0: Ẹlẹ́ẹ̀kejì tó rọ̀ mọ́ gbogbo ilẹ̀ Yorùbá ni mo fẹ́ sọ yìí. Tá a bá jókòó sórí odó tójò bá ń rọ̀, èèwọ̀ ni.
1: Kí ni ó ṣẹlẹ̀?
0: Ní ìlú tí ó bá ti ń ṣẹlẹ̀ dáadáa, ó máa ń jẹ́ kí sango pààyàn ni. Téèyàn bá jókòó sórí odó, torí sango ló ni odó.
1: Àwa ta wá ń fi odó gúnyán, à ń ya odó lò lọ́wọ́ sango
0: kan. Àyà odó lò lọ́wọ́ sango. Àwa náà la lodo wa. Ṣùgbọ́n nítorí pé gbígbẹ́ tí wọ́n gbẹ, bí wọ́n ṣe mú díẹ̀, ẹ má jẹ́ ká máa sọ òyìnbó níbí, bí wọ́n ṣe gbẹ odó, kì í ṣe pé adédè ti ìkábọ̀, àwa ń wọ nǹkan tó wà náà ìdànù. Ó ní ose ni wọ́n ń pè kí nìyẹn, wọ́n ń pè ní ose. Òun náà fún máa ń họ inú odó, sango ló ní kì í ṣàwa. Ó wà lára tí wọ́n máa fi ń tu sango lójú.
2: Àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìwò yìí, ìgbà mìíràn wà tí yẹ wípé a máa fi ìgbálẹ̀ sí ibi tó bá wù wá, tí àwa ò mọ ewo boya ni ewo o boya ko ni ewo o awa ma da igbale koja awa ma se bo se wa lawo mo ode ewo yi se ewo wa fun igbale
0: e se olotu adura wa ogba se ri ara nta nwi ni nigba ti eyin ba je omo yoruba te mu asa ti se ile wa ke ma mulo e omo yin ji laro kutukutu e so ewo fun to ba huwa kan get out eh ni so n to sele fun te bi ni ko get out eh ko ni mo so lele keji iru nkan te so yi ko da ka ma fi igbale si enu ona ka wa so pe a fe ma te akoja ti okunrin ba daru re koja nkan sakari omokunrin ma nlo ni to ba ti nwo poju to ti nwo poju sakari omokunrin ma nlo ni bi igba te ma fi igbale na okunrin na ni se ma nsise
2: bi opolopo obi mi wa ti je pe to ma fe na omo igbale no ma fi na omo
0: ti eri ka dowo bo nkan kan ni te yin ba bi mo ni totun to ba mu igbale ye to fi se nkan kan kan lara omo totun ye ko ni le ba obi ni se nkan kan mo igbale buru gan
1: e da ko e mo so yun e ko
0: ati e mo ni nkan kan kan kan ka mo ti e menu lo be elekeji to je iwo nbe te ba nda ko jaju to ba se eni to ni aisan eyin tele eyin wa te awa po si dada to le yo mo fa eyin riro gan mo fa kayin mo royan papa julo okunrin lo wopo fun ju obirin si ton ni anfani lati le adjust die to je pe kini yo ni tete sele si sugbon okunrin ka sora wa lati mo lu ewo nta ba ti pe ni ewo ka sora lati mo lu so ele to tun ro mo to tun ro mo e ti debe sugbon boya le debe kin ka so moro
1: e so moro
0: iru be se joko yi ti a pe obirin ni yin okunrin le mi e wa dide eni to jade nisin o ni oko nu le yin e wa dide emi n bo lati ta mo duro si bi iye o ki se boya awon awoko lo ni o gbogbo le yoruba na lo ni ti mo so yi ibi te joko si mo mo oko yin won bi mi da kin joko si be
1: be mi ba dide bayi
0: mi gbodo joko si be
1: e le joko sori agale
0: mi ba ti dide ti n ba ti joko si be lai soro jade lenu mo ni mo fe fe yin ni
2: tumo re
0: bo se ri ni yen le yoruba ka won gbo wa bayi nile awon yen gbo wa bayi bo se ri nile yoruba ni yen mo ti n fe yin ni yen to lo se se ki ma le fe nu soro koju mo ti mi
1: e sugbon opolopo awon yen na ni won mo nipa eleyi mo
0: e won ti n gbo bayi na alukaluko mo fi soka pe won le wo ni kini won le wo ni kini
2: pe obirin abi okunrin lo joko sori aga ti o dide ti arabirin yen o mo to n joko le se ewo tun
0: ti o ba n bo ti ko mo pe oko re ohun lo dide nbe ti o de leni so fun to joko ki se wo tori ko mo nkan ai mo ni te ma pada wa so fun lese kese na ni o ti dide
1: eh baba e ti soro nipa ti obirin ti ko mo boya okunrin kan lo dide lori aga ka wa ni okunrin na ni o mo ko obirin lo joko sori aga tele nko
0: o le joko sibe ti ko ba mo
1: ti ko ba mo
0: sugbon to ba leni so fun pe ah igbodo ko gbodo bere pe kini tumo a dide lowo kan o wa le mo bere pe kini tumo lojo to ba ya tategun ba fe sile a pada bere pe dagun mo fe joko le kan ni agbodo dagun ke lo sele yo wa ni iyawo lagbaja lo dide nbe

0: ẹ̀tún fún wa ní àwọn ìwọ̀ míì tó jẹ́ ti Yorùbá lápapọ̀.
1: Ẹ já lọ síbi ti òjò torí àwọn ọmọ ìwé wa nírú àkókò yìí wọ́n máa ń ṣeré kiri nínú òjò wọ́n á fi omi ṣeré àwọn òmò kọ̀ọ̀kan bóyá ìwọ̀ tún wà fún omi pé irú àkókò yìí ẹ máa ṣeré nínú òjò.
2: Ẹ ṣe olóòtú ìwọ wà fún omi dáadáa torí omi tẹ́ ń wòye náà abẹ̀mí ni ẹ rí pé ọlọ́mọjàkágbàrá gbé wa lọ́mọ lọ tí òjò bá pọ̀ ẹ̀yọ́ mẹ́kẹ̀kẹ́ wọlé lọ o ìwọ àkọ́kọ́ ni wípé pọ̀tiwọ̀n kákẹ́ ìwọ̀ wọn ò ní ó sọ̀fin tó tó débẹ̀ kì í sọ̀fin tó tó èdè máa ń dìyàn débẹ̀ ọlọ́mọjàkéde ayọ́dẹ wa tí ọmọdé bá ṣeré níbi àgbàrá tó ní ṣèbíwájú ta wa ni ojú mi náà fi mọgbọ́ta yẹ tí wọ́n dẹ̀ ti sọ fún wípé ìwọ ọmọ yìí ibi tí ọ̀ ń ṣeré lọ yìí ewu wà ń bẹ́ẹ̀ tí ọmọ yìí bá kọ̀ tí ò bá gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu ní tó jẹ mọ́ ìwọ ń bẹ̀ ni wípé àgbàrá àtomi pé omi náà ló ń di àgbàrá abẹ̀mí èèyàn kan lòun náà abẹ̀mí ni wọ́n ó ní bí ìtàn wọn ṣe jẹ́ nígbà náà kó tó di pé wọ́n di odò bẹ́ẹ̀ ṣe odò lóríṣiríṣi ohun kí tó máa mẹ́nu ba ọ̀rọ̀ àgbàrá oríṣiríṣi wọn ni wọ́n lórúkọ orúkọ tó ń jẹ́ nígbà náà nìyẹn. So now nígbà tí a bá wá sọ pé kí ni èèwọ̀ nínú kí ọmọdé ó máa ṣeré nínú òjò èèwọ̀ àkọ́kọ́ ni wípé ọmọ ń lè bá àgbàrá lọ torí pé kọ́tà tí wọ́n gbẹ́ lójú ẹ̀ ó ṣeé ṣe kó padà jẹ́ ọ̀tá fún un ṣùgbọ́n tójò bá dá tágbàrá wọ́ lọ tán ojú rẹ̀ ó tó ilẹ̀ yóò lè kó sínú ẹ̀ tó bá fẹ́ mú nǹkan ṣùgbọ́n lọ́wọ́ tójò ràn lọ́wọ́ tó pọ̀ tó ń yí mọ́ra àwọn èyí tó bá kó síbẹ̀ ó ṣeé ṣe kó gbé lọ torí mo ti rí mẹ́ta sí mẹ́rin ẹ̀gan tó ti ṣẹlẹ̀ tó yẹ pé nígbà tó ń padà wá lú ọmọ bẹ́ẹ̀ ó fẹ́ tó odò karùn-ún sílùú yẹn kan tó ń padà fojú rí ó ti di pòlófó òní kankan nú mọ́ tó ọlọ́mọ jẹ́ kí ọmọ wa ó gbọ́dọ̀ lọ.
1: Àmì àmì ọ̀pọ̀ àwọn ìwé ìwòyí wọ́n máa ń ṣeré nínú òjò tẹ́ pé wọ́n lè mú ọṣẹ kán fi wẹ̀ ṣé ó tún lè pa wọ́n lára.
2: Àgbárí jábíjábí o èyàn ò gan ló wá burú jù tí àbákakún tá a sọ pé nílùú wa sàngóyè pààyàn nílùú wa ọ̀dọ̀ ìlú wa tara wa náà sàngóyè pààyàn sàngó sì ní pààyàn lọ́dọ̀ tẹ̀yìn náà kò dáa kí òjò máa rọ̀ kẹ́ wá dúró ń ta kẹ́ mú ọṣẹ sára kankan kó wá máa hó balùbalùbalù kẹ́ wá máa para ó lé sẹ́kọ́ńlì ẹnu bọ̀bọ̀bọ̀ tí rí bọ̀bọ̀bọ̀ ẹnu níla ni ẹnu ní pani tí sàngó ò bá fẹ́ jà tẹ́lẹ̀ tí èèyàn bá kọjá tán ọ̀hún ẹsẹ̀ inú òjò tó bá fi lè kọjá ńbẹ̀ ó ti sọ dé wọ̀ mọ́ lára láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ò bá tètè mú aṣọ rẹ̀ wọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí lójú ẹsẹ̀ àwa Yorùbá la ni gbogbo èèyàn lọ́dọ̀ ìwọ ni kò dáa tábàárọ̀ ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ ìjábá wí torí ìjọ mi ni.
0: Ẹ dákun ẹ tẹ̀síwájú nínú àwọn ìwọ ilẹ̀ Yorùbá àbí ṣé ìwọ̀nba ìwọ̀ ta ní ilẹ̀ Yorùbá náà.
2: Ìwọ̀ ta ní ilẹ̀ Yorùbá pọ̀ ṣá a ti sọ̀rọ̀ bá tó dó má kó dójókòó a ti sọ̀rọ̀ bá má jókòó níbi tóbìnrin olóbìnrin bá jókòó sí níbi tọkùnrin olókùnrin bá jókòó sí a ti sọ̀rọ̀ bá ibi tó tún wá kù sí ni pé wọ́n lóbìnrin yìí gọ̀pẹ́.
0: Lóbìnrin bá gọ̀pẹ́ kí ni ó ṣẹlẹ̀.
2: Tá a bá sọ tuma rẹ̀ gan ó ṣòro tú lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ká sọ láàrọ̀ ń dà tí obìnrin sẹ́yìn pé ọkùnrin ó lè wọ níkà ó lè wọ trọ́sà nígbà náà ọkùnrin kì í bọ ṣòkòtò obìnrin obìnrin kì í bọ ṣòkòtò ọkùnrin kálukú múra aṣọ tiẹ̀ tó máa ń wọ̀ obìnrin ó lè wọ gáàn wọ́n lè wọ tòbí wọ́n lè wọ kìnìkan wọ́n lè ró ìró wọ́n lè wọ kaba tí wọ́n nínú ayé jọ tí obìnrin bá wá gọ̀pẹ́ ẹ̀dákun kẹlẹ̀ màtí ó ṣẹlẹ̀ láti ṣàlẹ̀ tí wọ́n fi ní kọ́ obìnrin ó má gọ̀pẹ́ nù kò sí ní tó mú kó obìnrin ó má gọ̀pẹ́ tó bá ti lágbára àti gan ṣùgbọ́n nítorí àṣírí tí wọn ò fẹ́ kó tú sáyé yóò padà tú èèwọ̀ ni wọ́n ní
1: obìnrin kì í gọ̀pẹ́
2: kì í ṣe kó lè rí bọ́lẹ̀ rí bọ́lẹ̀ nìkan kọ́ ọkùnrin náà rí bọ́lẹ̀ kí wọ́n mọ̀ lọ rí ti ọlọ́run bò ká mọ̀ lọ rí láti ṣàlẹ̀ tí a fi ní kó obìnrin ó má gọ̀pẹ́ ni.
1: Ṣé ó ní àkókò tí kò yẹ ká máa lu ìlù torí ọ̀pọ̀ àwọn ìwé wa nísìnyí ọmọ mi àní ẹ̀ra gángan fún mi o mo fẹ́ lù ú o ṣé ó ní àkókò tí kò yẹ ká máa lu ìlù àbí èèwọ̀ tún ni.
2: Ṣé ẹ rí ọ̀rọ̀ ìlù lílù èèwọ̀ ni lápá kan èèwọ̀ kọ́ lápá kan àwọn ìlù kan wà tó yẹ pé wọn lè gbé wọ àkúrẹ́ ìlù kan wà tó yẹ pé wọn ò lè gbé wọ ìlú tèmi lọ́sùn èèwọ̀ kan bẹ ìlù kan bẹ tó yẹ pé wọn ò lè gbé wọ ìlú ọ̀wọ̀ ọ̀wọ̀ tó wà lọ́nà tí a bá gbé wọ bẹ̀ ìlú mi máa ń tú ìlú ok ìlú tí a bá fi awọ ẹtu ṣe tí a ti pariṣẹ́ sí lára tí a gbé wọ ìlú kan tí a lù kọjá ìlú ń lọ nígbà tí ó bá fi tó ọ̀sẹ̀ mẹ́rin sí márùn-ún ara wọn máa ní àwọn tó bá wà bẹ́ẹ̀ torí òdì ìlú ni wọ́n lù bẹ́ẹ̀ ni wọ́n fi sọ pé ìlú tọ̀ bá ti mọ̀ dí wọ́n lù nílùú tọ̀ bá mọ̀ tọ̀ gbé tẹ́lẹ̀ wọ́n lù bẹ́ẹ̀ ibi to gbonju si to ma asa won ati se won ibe ni ko ti lu to ba fe lu e ri pe awon elere won isa ba lu ilu mi leyin gangan sakara yalu omele sekere agogo atagita piano tan won le gbe ilu kilu kan wo oju pati kan la won fe ma lu e ri pe awon Ekiti nibi ki mo ti emergency de lu so awon Ekiti ta ma fe lu ilu agbamole lo
0: poju
2: won de ni lu koja agbamole ye te ba fi le ri ilu kan ti a fi kini idase ti re yipo tin dudu tin resin o le wu o
0: sugbon emi fura mi bayi mo ti ri opolopo awon ibi ti won tin se bi aye gbeyawo ti won wa gbe ilu kan ti won pe ni agere ti won gbe jade ti won lu so lawon kan ti mon lo ni abi pupo ni abi fun apapo omo yoruba
2: o ni oju ilu iru be se daruko e nisin bayi ola pe mo ti jade dada lo je kin dam ke ba daruko e ni lu temi ti wa won o da mo won ka ma bere pe kini je be a ma bere bata la wa nu lodo wa bata ye ko si la kure te ba lu bata la kure ko se ni ti o ba injo to rowo ta fi n gbe ilu bile ijo bile yato fun owo ta fi n gbe bata ijo de le le fi jo bata ilu bile ijo bile le le fi gbe ilu ti won lu ni ilu ta wa lakure adura wo gba bo se je niyan
1: baba wa se le salaye se le yanana ke ki oriki ilu yin gan fun wa bi te ti san wa
2: ode eripa ilu ti won ti pa erin resu ibe na ni won pe leripa ilu mi ti fi njeripa lakadi lamadi ati itagbe tegbon taburo nla won mete ta je otan aye gbaju ni lakadi lamadi ni ilu eripa ati ilu ti won pe ni ire ewa ni won gbin ni ilu ye gangan agbe ni won se ni ilu re ode ni won se leripa onisegun ibile ni won lotan aye gbaju tegbon taburo ni gbogbo won patapuro ngodo oriki ilu wa po ma ma kimi oni ki tan lai lai eja fi ma ni ha abe.

0: igba ti mi o si nile won le fe koyan mi kere
1: alawo lati fu ala nu ma fo
0: eyin abinu eni igba ti mi o si loja won le fe pa iso mi da ni mi ti tajode kirin ekutele yin ya ajuba eworo ni eku ile o ba ba lo rin ajo ta ba re ni file le fun bi ahoro ni le ma nri olohun eledun mare saanu emi na ma je kin mo osi gbogbo eni to ba be ki osi o ku o ninu aye un leni ètò agogo ọgbọ́n tún ti dé sórí àtẹ̀gùn ẹgbẹ́ nǹkan kẹ́ ẹ fìdí tẹ̀.
1: kò ní bẹ̀rẹ̀ kò sópin fún.
0: tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ká tún jọ gbọ́ ètò o tèní.
1: tuntun wa láìjọṣe olórogún wa látakò òsì yóò máa ṣe é sí ọ.
0: òsì òsè sin ọlọ́run elédùn máa rè é. ọlọ́run àlàábà mi ò kìkì ọ̀kàkà tí ń ka gbogbo ìka láyà. awúwo má ṣe gbéjì ìpínlẹ̀ tí elétìlúkára bí ajere. orúkọ yín la fi síde ètò agogo ọgbọ́n fún tèmi ẹ̀tún jẹ́ àjọgbọ́n. ẹ má gbàgbé pé iléeṣẹ́ ala communication ló so nígbà ọ̀wọ́ ètò
1: yìí.
0: wọ́n ń fè yìí dúpẹ́ mọ rírì oore èyí tí ọlọ́run ti ọwọ́ bàbá wa aláàjì sẹ́ù láúlà bàbá àtẹ́lẹwọ́ la bálà wẹ́rẹ́ ni sí olúwa ṣe fún wọn ni. tẹ́ ẹ bá ń gbọ́ pé àtẹ́lẹwọ́ la bálà wẹ́rẹ́ ni sí olúwa prayer center ìbà ọlọ́run ìbà ènìyàn.
1: kánákáná kó kì í yẹyin ẹyin ọlọ́yin ló ń balẹ̀ tààtà ti bẹ̀.
0: àwọn èèyàn ń bẹ ilé ayé tí wọ́n bá ní bẹ ọlọ́run wọn pọ̀.
1: gbaná ara sóore fún mi.
0: ṣùgbọ́n ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ àwọn kan di àdìtú láti lè máa tú ẹ̀dá sílẹ̀ kúrò nínú ìgbèkùn.
1: ó sì bá mú lọ́kọ̀ láyà.
0: ala communication tó so nígbà ọ̀wọ́ ètò yìí bíbí wọ́n gbé ń ta gbogbo nǹkan tí wọ́n lò fún ẹ̀sìn islam. àwọn mọrírì oore wọ́n wá ní oore tí ọlọ́run ti ọwọ́ bàbá wa aláàjì sẹ́ù láúlà bàbá àtẹ́lẹwọ́ la bálà wẹ́rẹ́ ni sẹ́ olúwa prayer center ṣe fáwọn gbogbo èèyàn ló ní láti jà àǹfààní ẹ.
1: tó sì jẹ́ pọ̀ sí i ló tún wọn ọlọ́run fọ̀rọ̀ sàwọn jọ káwọn náà máa.
0: torí ọ̀pọ̀ ló ń jẹ̀yà kọmọdì. ọ̀pọ̀ ló ń gbé nú ogun tó sì ń sùn nínú ogun. kò rí gbọ́ pé bẹ́ẹ̀ ni kò gbókìkí pé àwọn ẹni ọlọ́run kan ń bẹ tí wọ́n ń bá àyàn bẹ ọlọ́run pẹ̀lú àdúà.
1: nínú lílo owó ni lílọ bíbọ̀ owó ni.
0: ìdí rẹ̀ rèé tí iléeṣẹ́ ala communication fi ṣe onígbà ọ̀wẹ́ ètò yìí.
1: ṣẹ̀múlẹ̀ owó ló gbé.
0: kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ bítíbitì èèyàn tún lè máa ń jàǹfà nígbà ìtúsílẹ̀.

0: ó dá ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ wọn lókè lọ́hùn-ún ó yá nílé iṣẹ́ bàbá wa Alhaji Shehu Laula bàbá àtẹlẹwọ́lá bara wẹ́rẹ́ ní sí Olúwa prayer center ẹlẹ́bẹ̀rún o ẹkú ìkàlẹ̀.
1: ẹ pè é kí n gbọ́ Alhaji Shehu Laula bàbá àtẹwọ́lá bara wẹ́rẹ́ ní sí Olúwa prayer center.
2: látòunilọ olúwa sánú mi.
1: Alhaji Shehu Laula ni mo n pe ri e.
3: iná jó rọrọrọ lójú omi òjò ṣúrẹ̀ ẹ̀dẹ̀ máa rọ.
1: àgbà nínú gbígbàdúrà. tọ́lọ́run ọba ń gbà fún lọ́wọ́lọ́wọ́.
3: bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀.
1: àtẹlẹwọ́ ẹni lẹ̀ rí ẹ̀.
3: gbogbo máa kúrú máa ga nílé ayé.
1: ìṣòro ọjọ́ pípẹ́.
3: àfàìtó alẹ́ ìbá ogun àfojúrí àtẹ̀yí tá àfojúrí.
1: àìlọ́kọláya ọmọ bí.
3: ogun ilé ayé tó mú ní ibì kan lójú kan bí omi odò jínjìn.
1: yóò dà fi sẹ́yìn.
3: bàbá délé àdúrà Alhaji Shehu Laula.
1: bàbá àtẹwọ́lá bala wẹ́rẹ́ ní sẹ́ olúwa.
3: prayer center.
1: àtẹlẹwọ́ ẹni ló máa ṣe àfihàn àbáyọ ogun tó yọ ní ìjà.
3: ogun kì í lórúkọ kó má lọ́nà àbáyọ ẹ̀ndẹ́lẹ̀.
1: ẹ tètè wá tẹ́ pẹpẹ rẹ̀
3: lọ́dọ̀ Alhaji Shehu Laula.
1: bàbá àtẹwọ́lá bala
3: wẹ́rẹ́ ní sẹ́ olúwa prayer center.
1: lórí awọ níbi bàbá wa.
3: fún ìmọ̀ràn tó gíríkì.
1: ní number 27
3: Tuyi Ayédùn.
1: ẹgbẹ́ rector.
3: àkúrẹ́ nípínlẹ̀ Ondo.
4: na true you talk.
3: ogbonge Alhaji.
4: where you go use trademark wey dey for your hand
3: show your problem
4: where you don dey face.
3: on the top of this number 09035603816 or 09059019664
4: your prayer go answer.
3: Shike na shike.
0: Káàbọ̀ padà. Bó ṣe ní láti jẹ́ ọ̀rọ̀ lẹ́ti gbọ́hún o. Àtẹ́lẹwọ́ ni bàbá ọkọ̀ yẹ̀wò bá ọba ti dádọ̀ bàbá. Ó wulẹ̀ sọ nkankan. Tẹ́ àtẹ́lẹwọ́ rẹ gbogbo ohun tí bá ń bẹ̀ ń bẹ̀ gbogbo tó fara pa mọ́ inú ogun ti ń jà ọ́. Ọlọ́run ó fi hàn bàbá. èyí gan ló mú kí bàbá yìí kí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe tó fi jẹ́ ìrọ̀rùn nítorí pé bí nǹkan bá ń ṣẹ̀dá láyé a ní láti mọ tó fà á ká tó mọrú nǹkan tàbí oògùn tàbí àdúà tá a ṣe.
5: bẹ̀yìnà sun ara yìí ọgbọ́n bàbá mi ìbùn owó fàmìyàn lọ́wọ́ tòró fàmìyàn láyé mi o.
0: mo fẹ́ sọ àwọn kankan lórí ètò agogo ọgbọ́n lẹ́nì. eléyìí tó ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú. ṣùgbọ́n táwa èèyàn tá a kì í ṣàkíyèsí ẹ̀.
5: kájọ tó lórí àmì tí a ń bá a bọ̀ ẹnikẹ́ni tó bá.
0: mo fẹ́ sọ nípa tó lè máa fa kí ọlọ́mọkùnrin kọ́mọ lè ṣe déédé.
5: ó ṣẹ̀dá la fi máa rí àmì ẹ̀.
0: tó bá dọ̀gànjọ́ òru pẹ̀lú ìyàwó ẹ̀. bí àpọ̀jù ṣúgà bá wà lára ya.
5: ọlọ́run dá sínú odò.
0: ó lè fa kí ọlọ́mọkùnrin ọmọ lè ṣe déédé.
5: nínú ọ̀sà wọn ò sí lókun wọn yàtọ̀ nínú adùn.
0: yàtọ̀ fáwọn tí ayé ti fọwọ́ bà.
5: iyọ̀ kò dùn tán já nínú ọ̀sà.
0: ó jẹ́ pé gbogbo ohun tó fi ń ṣagbára gẹ́gẹ́ bí ọlọ́mọ ọkùnrin. wọ́n ti bá wọn tọ́jú ẹ̀ pàmọ́ sọ́dọ̀.
5: gbogbo ohun tó ń gbé nínú odò lálàálẹ̀ ẹ̀kọ́ fọ́mọ èèyàn.
0: ayé le púpọ̀ o.
5: wọn ò láìlá ìlàlá.
0: ìdí èyí la fi gbọ́dọ̀ máa kíyèsára wa ká sì máa ṣọ́ra pẹ̀lú. ẹ kàn dédé gbọ́ ariwo nílé mi ní mo ń tó ṣẹlẹ̀. ó lè jẹ́ nípa ìbálòpọ̀ ló ń dá wàhálà sílẹ̀.
5: àrẹwà ẹja tó jọra nínú odò adùn wọn lẹ́nu.
0: ìyàwó níná kí ọkọ fínámọ́ òun dáadáa.
5: ọjọ́ ta kó kó ní ìkó ṣùgbọ́n ọjọ́ ti
0: lá. ṣùgbọ́n ọkọ rèé agbára ẹ ò gbé.
5: àríkà pẹ̀lá kan.
0: ó dúró dá lọ́mọ ọkùnrin kódà ó fẹ̀ láyà ó sì dúró bí ògìdán ṣùgbọ́n àkàn lè fẹ̀ láyà lásán. bí nǹkan tá a fi lè ṣagbára lórí ìyàwó wa lọ́kànjọ́ òru tí ò bá ti lè dúró wa mu bí ológun wàhálà dé.
5: ẹja ẹyin wa sì bímọ takọtabo wọn ló lè ẹyin odò aṣọ wọn pàdé ẹran ọmọ ẹja jáde ní ibẹ.
0: bí jẹ̀díjẹ̀dí bá ti jọba sínú àgọ́ ara tàbí àwọn ìdọ̀tí kan.
5: nígbàkúgbà èèyàn ò lè bímọ mílíọ̀nù ẹranko ò lè.
0: ó lè fa eléyìí ó sì lè sọ ọkùnrin di kùdìẹ̀kùdìẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀.
5: ọ̀ láyà ìlàlá.
0: a ti ẹ̀rọ ọkùnrin tó ti torí bẹ́ẹ̀ lọ gbé nǹkan jẹ nígbà tí ò lè ṣe déédé mọ́. déédéé tá a ń wí kìí ṣe nípa tówó kìí ṣe nípa tó ń jẹ. kìí ṣe iṣẹ́ àgbẹ̀ nìkan ni iṣẹ́ ilé wa. eléyìí tá a ń wí náà iṣẹ́ ilé wa ni.
5: ẹranko ń bẹ nínú odo aya wa na
0: on ti o fa ta fini le tabi elegbe mo
5: awon ni mama sa
0: yato fun tojo ori yato fun taare
5: ero ko ni to nbe ninu odo
0: lodo iyawo wa olohun oni fi se emi ati eyin
5: ere mi lokun ipo potemos ero ko ni to nbe ninu odo ero ko
0: mo wa fi da yin loju te ba ni awon adojuko bi idakole
5: mi to nje si os ero ko ni to nbe ninu odo
0: tabi jedi jedi
5: awon lo nje we leti do oko eran ti won
0: opa eyan je ko ma elomi igbadun gbogbo ise ni ro loju
5: se mi ninu odo
0: bo se nbe la ko na ni nbe la bo
5: eja o le se
0: anilo lati toju ara wa gangidi
5: adoke odo olohun la ma aye lu ja
0: yato fun eyi ti ogun aye da sinu aye eda awon nkan ta ti je ti o leto ka je tabi eyi ta je lajeju to da wahala le sagu
5: ara ara e po de po te ninu odo
0: gbogbo e la ni lati moju to
5: eya do nje fe ja odo eja ma wa do
0: sugbon mo fi da yin loju pelu ogun ati imo ati oye ti olohun fun fun baba wa alaji sheu laula baba telewo la bala were ni si oluwa prayer center
5: kabiyesi olohun to ga ju
0: fọkan balẹ lori e
5: ala
0: gbogbo e ni olohun oba ni oyanju fun yin
5: to nje eyan loye wa lai won be ni odo
0: e si pada dupe lowo olohun oba mi
5: eje olohindo a ma je eyan laye ami olohun lele ti fi
0: abi ewo ni kiyawo mo foko se yeye
5: o ma gbe eyan le o fi mo pe ina nbe
0: eni a mo jade eyin re e si le se daada nu le
5: ina ko lo mi pa lai lai yalla
0: le fi ronu para yin e wa toju ara yin
5: la la la la la la la la la la la la
0: eyin obirin eyin obirin oro kan yin
5: mi odo e ja bubu fun ja mi odo
0: nje mo wi pe orun ara obirin mi
5: ijo to ba
0: o lo se deni akoti akoti lodo oko e
5: ya ni o so ju pada
0: lóòótọ́ ó ń wẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ń ṣe ara ẹ̀ nímọ̀ tó tó
5: ṣe àwọn náà wá fi di ẹ̀mú lẹ̀ pé máa bí wọ́n ta
0: ṣùgbọ́n àwọn kòkòrò kan ń bẹ lágọ̀ ara tó jẹ́ wípé gbogbo bí àwọn pàlàpọ́lọ́ ara obìnrin kọ́mọ̀ tí ìyá tan akuyẹ̀
5: òkòǹgò fánánà pé ní colombia france ń pè ní mamadilo máa ní.
0: Àwọn ọkùnrin kan dẹ̀ ń bẹ wọn ní sọ fún ìyàwó wọn pé kí ni ṣe ẹ́mà ìdíyà ó yẹ ká mójútó kínní yìí
5: kan tẹ́ ò lè mọ̀ ọba tẹ́
0: wọ́n á nasẹ̀ síta ni. ìyàwó ọba mọ mọ pé ńgbà tí ọfẹ mi kì í hùwà báyìí o kí ló wá dé àwa ọfà ìmọ kì í ṣe pé ọfà ìmọ o òkan lè jẹ túbù léjèrè òde ó dá a lójú ṣùgbọn àwọn nǹkan tí ń dòórùn pọkọ yìí kọ wá tọjú ara ẹ pẹlú àwọn nǹkan tí ọlọrun jogún fún bàbá wa aláàjì sheu laula bàbá àtẹlẹwọ labala wẹrẹ ní sí olúwa prayer center ẹ mọ gbàgbé wípé ilé àdúrà bàbá wà ní nọmba 27 tuyi ayédùn ìyẹn ní anglican tó wà lẹgbẹẹ red church nílùú àkúrẹ olóyè mẹkùn nípínlẹ ondo ibi tí bàbá wà rèé o tí ọlọrun ti ń gbọ àdúà ó dá ilé pé bàbá sórí 09035603816 lẹ́ẹ̀kan sí 09035603816 tàbí kẹ́ ẹ pé 09059019664 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09059019664 ó dáa tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí tó lè mọ dààmú yín lágọ̀ọ́ ara àtàwọn nǹkan míì tẹ́ ẹ rí bí àpẹẹrẹ tí ò jẹ́ kí ara yín ó le koko tàbí tí ń fa tí ń dòórùn lẹ̀ ẹlòmíì á kàn sáà mọ làágùn ni òòrùn mú òòrùn òmú òòrùn mú òòrùn òmú òógùn ni ǹjẹ́ ó ló gbà pé ó lè jẹ́ kòkòrò kan ní dà ọ́ láàmú lágọ̀ọ́ ara tó fa gbogbo oru eléyìí ó dá ẹ jẹ́ ká kọjá sókè lọ́hùn-ún nílé iṣẹ́ bàbá wa Alhaji Seu Laula Baba Telowa La Bala Were ni se Oluwa Prayer Center. Eje ka debe ka lo gbo ise ti ani fun yin en le nbe un e ku ikale
6: oni file mi se bu be o e ku ara mo jo oni file mi so de de
7: Badake tarare o badake nitori aye o je ba won aye ti gun yen eru eyan ti roka ye pe te ba se ni tan wa si tese mare kiakia idi ni ye o ti mo fi gbo ni e pe ko mo wora re lawo pa Alhaji Seu Laula baba atelewa la bala were ni se oluwa won ti wa ni pile ondo odun Alhaji Laula were ni se oluwa won ki sai mo funuko pelu Alhaji Laula ise dope osi dope ipoju dope aise dope ogun oju orun ogun oju aladope amubo ose amubo oko amubo aya amubo orere gbogbo gbogbo e lo ti dope bere le bayi ko la se prayer center won to wa ni number 27 tu yayedo ni fegbe kegbe pelu red church akure oloye mekan number ba ni soro te fi le gba moran lowo baba atelewo labala ni 09 3560 3816 tabi 09 5901 9664 eyin ara akure atagbegbe e ku amoju ba baba atelewo labala.

0: ìdíje kan ni wọ́n fẹ́ ṣe láàrin àwọn olórin. Ìdíje tí wọ́n fẹ́ ṣe yìí, olórin pọ̀ tí wọ́n fẹ́ ṣe fún. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n parí ìdíje yìí, Ọlọ́run pé kí arákùnrin yìí kó gbé igba orókè. Òun ló gbégbá orókè o.
1: Òtítọ́ dé gbogbo kúrò ayé wá fi gbà lọ.
0: Bẹ́ẹ̀ ni òtítọ́ ti dé àásọ lórí ètò fún tèmi.
1: Gbogbo ayé bá ń jà ó.
0: Ọmọkùnrin tí mo sọ tí mo lóun ló gbégbá orókè yìí.
1: Ayàtọ̀ sí ìdákun bọ́ mi.
0: Ohun tí ó láǹfààní sí ni wípé yóò láǹfààní láti lọ sílùú ọba láti lọ ṣeré fáwọn ìgbìmọ̀ kan níbẹ̀. Eléyìí tó jẹ́ wípé tó bá ṣeré yìí òbítíbitì owó ni ọ̀pa, tó bá tún padà dé ó ti ní ẹ̀bùn owó ńlá kan tí wọ́n ó gbé fún.

0: wa ri gbogbo iwe irinna gbogbo visa atawon passport ti won ko fun arakunrin pe yo fi se nkan irinna lo silu oba
1: latoni lo odo asa
0: oko lowo o wa gbalu won lo lati lo yayo wipe to ba dojo bayi eyin lo won gbera pa to won lo silu oba
1: awon jade latoni lo odo asa
0: kọ́lọ̀ ń kó sàánú wa ni lọ́jọ́ kejì tó ní kò ń lọ wo ibi tó ń kó àwọn ìwé yìí sí
1: wọlá bàbá tí mo tara wọn jáde
0: ṣé kí n má tàn yín ẹni kí ló bá níbi ìwé
1: látòní lọ
0: ewé ló bá níbi tó kó ìwé sí kàyéfì ńlá leléyìí jẹ́
1: olúwa sàánú mi
0: ó tú ilé títí àbóhùn ọ̀wá mọ ibi tó ń kó sí mọ́ ni ibi náà mo kò sí àlá ni mò ń lá ni bábá jàlá ẹ jí mi lójú oorun jìnnìjìnnì mú arákùnrin yìí ọjọ́ ló ku dẹ̀dẹ̀ yìí tó ku bí ọjọ́ bíi mélòó kan ó wá wò wípé eléyìí kì í ṣe ojú lásán lẹ́yìn ìgbà tó fi lo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá ta lólobó pé bàbá kan ń bẹ o aláàyè ṣéù láúlà bàbá àtẹ́lẹ̀wọ́ labálà ni bàbá yìí o wẹ́rẹ́ ní sí olúwa prayer center jáde bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo tó bá fà kí ọ̀rọ̀ yìí wọn ó bá wa tàn mọ́lẹ̀ sí i
1: látòní lọ olúwa
0: gbà tán dọ́dọ̀ bàbá bàbá ní ewé tẹ́ ẹ bá níbi tẹ́ ẹ kọ̀wé sí ẹ lọ lè bá ń kó ewé yìí wá wọn kó ewé dọ́dọ̀ bàbá o wọn wá sọ fún arákùnrin pé tọ̀ wàá fún mi ní ọjọ́ méjì sí mẹ́ta pẹ̀lú àwọn ètò àdúà tá a ṣe bàbá wọlé àdúà lọ o lẹ́yìn ọjọ́ kẹta ìwé tó dewé ó padà di ìwé padà o níbi tí bàbá kó ewé yìí sí ewé yìí ibi tí bàbá kó sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúà ìwé ìrìnà arákùnrin tó di ewé ó padà di ìwé padà.
1: má jẹ́ kí n fẹnu kọ́kọ́ sánú mi
0: àbí ọlọ́run má jẹ́ afẹnu kan lóòótọ́ ta lọ́mọ ẹni tí arákùnrin yìí ṣe tó fẹ́ yí lágbódà ná ẹ̀yìn pé àwọn tán jọ díje ni wọ́n fẹ́ fi nǹkan kàn tọ̀ ó lè má rí bẹ́ẹ̀ ó sì lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ó yí ọlọ́run ọba mi àlá.
1: bàbá tí mo tara wọn jáde.
0: ìdí ọpẹ tí arákùnrin yìí wá dúró lọ́dọ̀ bàbá wa aláàjì ṣéù láúlà bàbá àtẹlẹwọ́ labálà rèé. wẹ́rẹ́ ni iṣẹ́ olúwa prayer center tí wọ́n ń pe bàbá ńgbọ̀ bá ti jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ rò ó le kókókó wẹ́rẹ́ lọ́lọ́hún ó sì àmọ́ ẹ mọ́ gbàgbé wípé bẹ́ẹ̀ bá ń bọ̀ wá sọ́dọ̀ bàbá ẹ mọ́ mú ẹgbẹ̀rún kan náírà lọ́wọ́ tó jẹ́ owó fọ́ọ̀mù yín torí bá a bá lọ ṣọsibítù dandan ni ká gba fọ́ọ̀mù. fọ́ọ̀mù yìí ń dúró fún wípé ọ̀dọ̀ bàbá ńlá wá àbí tí mò ń sọ òye yín àdúrà gbogbo wa yóò gbà á ní rí àbúrò o ẹ mọ́ gbàgbé wípé bàbá wa aláàjì ṣéù láúlà bàbá àtẹlẹwọ́ labálà wẹ́rẹ́ ní sí olúwa prayer center wọ́n wà ní number 27 tuyi ayédùn ní anglika tó wà lẹ́gbẹ̀ẹ́ red church nílùú àkúrẹ́ olóyè mẹ́kùn ibẹ̀ ni bàbá wa nípínlẹ̀ ondo ẹ lè pe bàbá sórí 09035603816 ẹgbẹ́ ọ̀lẹ́ kò sí 09035603816 tàbí kẹ́ẹ̀pẹ́ 09059019664 nọ́mbà bàbá nìyẹn o.
2: ẹ pè é kí n gbọ́. alihaji ṣéù láúlà bàbá àtẹwọ́ labálà wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa prayer center.
1: látòní lọ olúwa sánú mi.
2: alihaji ṣéù láúlà ni mò ń perí ẹ. iná jó rọrọ lójú omi òjò ṣúrẹ̀ ẹ̀dẹ̀ márọ. àgbà nínú gbígbàdúrà tọ́lọ́run ọba ń gbà fún lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àtẹlẹwọ́ ẹni lẹ̀ rí ẹ̀. gbogbo máa kúrú máa ga nílé ayé ìṣòro ọjọ́ pípẹ́. àfàìtó alẹ́ ìbá ogun àfojúrí àtẹ̀yí tá àfojúrí. àìlọ́kọláya ọmọdé. ogun ilé ayé tó mú ní igbì kan lójú kan bí omi odò jíjìn. yóò dàfí sẹ́yìn. bá délé àdúrà alihaji ṣéù láúlà. bàbá àtẹwọ́ labálà wẹ́rẹ́ ní iṣẹ́ olúwa prayer center. àtẹlẹwọ́ ẹni ló máa ṣe àfihàn àbáyọ ogun tó yọ ní ìjà. ogun kì í lórúkọ kó má lọ́nà àbáyọ. ẹ̀ndẹ́n nle e tete wa te pepe re lodo aliaji sheu laula baba tewo la bala were di sheu luwa prayer center lori awo ni bi baba wa ni imoran to giriki ni number 27 tuyi ayedu egbe red church akure ni pile ondo
3: na true you talk
2: ogbonge alaji
3: where you go you straight

kali imi rubi si da folia. Ase ni mo pa fun ni to gbohun mi lowo lowo ni oruko Jesu lati aleyi bere awo oluwa lu ogun aye re pa eniyan to ti de si o to ni o ni wonu ogo iru ani be orun gbe ni be de fun boda mi anti mi mama mi ati baba e ba gbagbe pade yi ni se arase the family of Bilal international ministry ipade gesman 2026 yi ipade ago adura lati gbogbo agbaye na kan lodun ni awon gbe ko gbe adura le ma gbo nipase mi mo ti o ma lu awon iko re ati awon aso olorun pelu mi pelu ti a pe akori re ni e gbe ori yin soke ẹni ẹnu ọ̀nà olúwa ti ṣetọ́ láti tú ọ sílẹ̀ olúwa ti ṣetọ́ láti gbà ọ olúwa ti ṣetọ́ láti jà fún ọ olúwa ti ṣetọ́ láti gbé ọ lékè olúwa ti ṣetọ́ láti gbé ọ sókè olúwa ti ṣetọ́ láti mú ọ borí ogun ìpìlẹ̀ olúwa ti ṣetọ́ láti mú ọ borí ogun ilé ìdílé tó ti jáde ogun ìran àti ogun ìlú ogun ibi tó ti lọ́kọ̀ àbí ogun tó ti láyà olúwa ti ṣetọ́ láti ṣẹ́gun fún ọ ẹni olóyún ọjọ́ pípẹ́ jésù retí yín láti tún yín sílẹ̀ ẹni tí a fọ́ lójú jésù retí yín láti tún yín sílẹ̀ ẹni òdì ọjọ́ pípẹ́ káìrìbó ṣáìdà olùgbàlà retí yín láti tún yín sílẹ̀ ẹni tí kò sí ìrètí fún wa mo mú ìròyìn ààrẹ wá fún yín wípé ìrètí ti dé lẹ́ẹ̀kan sí nínú jésù ẹ jẹ́ ká pàdé nínú ìpàdé yìí ni ìjọka ni ilé-iṣẹ́ ni ẹ̀yìn ilé-iṣẹ́ rédíò tó wà ní ìjọka yẹn ní Sunday Boston ẹ̀yìn ilé-iṣẹ́ rédíò yẹn ní gbọ̀ngàn àdúrà wa wà ẹ̀yìn fẹ́ẹ̀sì ilé-iṣẹ́ rédíò yẹn gangan ló ti máa rí gbọ̀ngàn àdúrà wa tó bá ti ń bọ̀ láti gbòòrò iṣẹ́ àgbẹ̀ márúwá sọ pé ó lọ sí ilé-iṣẹ́ rédíò tó wà ní Sunday Boston ní ìjọka yẹn tó bá ti já ìsílẹ̀ níwájú ilé-iṣẹ́ yẹn fọ̀nà síbi ilé-iṣẹ́ yẹn ibi tí fẹ́ǹsì iléeṣẹ́ yẹn parí ọ̀nà tó gbẹ̀tẹ̀gbẹ́ fẹ́ǹsì yẹn ọ̀nà ẹlẹ́sẹ̀ ni ọlọ́kadà náà lè gba ọ̀nà yẹn tó bá ti gba ọ̀nà yẹn tó bọ́ sẹ́yìn gbọ̀ngàn àdúrà ló máa forí sọ àyànfẹ́ mo ń retí rẹ níbẹ̀ ìwọ tó bá ń gbé mọ́tò bọ̀ tó bá ti dé Sunday bus stop wà wá tàn padà wá wọnú ọjà yẹn àárín ọjà Sunday bus stop yẹn ló máa gbà jáde sí ẹ̀yìn iléeṣẹ́ rédíò yẹn tó bá ti dé iṣẹ́ rédíò yẹn wàá ti rí àwọn bánà wa ń bẹ̀ á darí ẹ̀ síbi tí gbọ̀ngàn àdúrà yẹn wà gangan láti alẹ́ ọ̀la ni àkókò àdúrà yóò bẹ̀rẹ̀ aago márùn-ún ni ìpàdé àdúrà yìí yóò máa bẹ̀rẹ̀ láti ọ̀la Sunday àti ọjọ́ Monday àti ọjọ́ Tuesday aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ Wednesday tí ó jẹ́ ọjọ́ tó kẹ́yìn oṣù tó parí ìpàdé yìí ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ ọlọ́run yóò sì máa lo èmi àti àwọn ọ̀pẹ ìránṣẹ́ ọlọ́run láti mi àwọn ogun ìpìlẹ̀ àti ogun ọjọ́ pípẹ́ àwọn òkè tó wà níwájú rẹ láti sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́run yóò máa lo àmì àtàwọn ìránṣẹ́ ọlọ́run ẹ̀mọ́ yóò gba iṣẹ́ agbára ṣe ìfàmìlóyàn yóò sọ̀kalẹ̀ ìwàláàyè ọlọ́run yóò ṣe eré ní ojúkọrojú orí ọ̀fẹ́ yóò ṣe pọ̀ nínú ìpàdé ní ọjọ́ náà àyànfẹ́ mọ́ jáfara tètè múra láti pàdé jésù ní ìpàdé yìí jẹ́ ká pàdé ní ìpàdé yìí.

mo ti sọ ní ọpọlọpọ ìgbà pé tá bá ti ń gbọ́ kí wà ní kútọ ni kán máa gbọ́ àwa nípínlẹ̀ Ondo nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Èkó títí tó fi dé ìpínlẹ̀ Kogi Kwara tó fi mú mọ́ Ogun State ńbẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ní kẹ́tì máa gbọ́ mi láṣálà tèmi mo kí pẹ́ kálẹ̀ yóò gbogbo ẹ̀yìn olólùfẹ́ lágbo Fuji tèmi á tún yàtọ̀ nítorí pé kó tún da kó tún dunre ni o bẹ́ẹ̀mi àti ń ṣe bẹ̀rẹ̀ yìí ẹ sọ fún àwọn tí ò tí gbọ́ pé ètò lágbo fújì ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ rédíò glow fm èmi lálẹ́ tèmi mo ti fẹ́ máa bọ̀ nítorí pé mo ti kó kiná wá mo rukin náà ń wá pẹ̀lú ẹ̀rù ńlá gidi lálẹ́ tèmi torí pé ilé kún fọ́fọ́ gbogbo ẹ̀ pátá ló sì pẹ́pẹ́ tó sì síkún dùdù torí èyí ni sátidé tẹ́ pé ó kẹ́yìn nínú oṣù kẹsàn-án oní mo ṣe bá yín kó gbogbo ẹ̀ wá kí lẹ fẹ́ gbọ́ nípa oní fújì kí lẹ fẹ́ san pàtàn oní fújì kí lẹ fẹ́ orin fújì wo lẹ fẹ́ ká lò gbogbo ẹ̀ ni kẹ́ṣà fi kalẹ̀ sí ṣẹ́rí bá ṣe bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àbọ̀ yìí ó da aago mọ́kànlá gbèrè lè ní ẹgbẹ́ bá dúpẹ́ lọ́wọ́ management àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò yìí tèmi á tún gáyàtà o ẹ fi kalẹ̀ sí o ẹni tẹ́ ti gbọ́ báyìí tèyí àpọ̀rẹ́ yín pé ó da aago mọ́kànlá kí tó yọkùn lọ́rùn yín lálẹ́ tèmi

gbogbo ẹni tẹ́pẹ́ ẹ ti jókòó pé aago mẹ́sàn-án la máa bẹ̀rẹ̀ ẹ má bínú kọ́ bá lè dá ni ṣùgbọ́n ẹ rí pé ìpolówó ọjà dá ní iléeṣẹ́ rédíò gidi gan ó dá bẹ́ẹ̀ mo sọ fún yín ṣùgbọ́n àkókò tán fún wa ó dá gan gidi gan ni. Eléyìí náà pè ní gbé wọn rìn gbé wọn sùn gbé wọn débẹ̀ lálẹ́ tèmi wà láì ọkọ àti ìyàwó tó bá jọ wà létọ́ ṣe ń gbọ́ ètò lálẹ́ tèmi ọlọ́run ọba mi ti bless ìdílé yín o àbí ọkọ àti ìyàwó tó jẹ́ pé bá wọ́n dé lálẹ́ ìgbéyàwó wọn lé ní ẹ wá ń gbọ́ iléeṣẹ́ rédíò lálẹ́ a jẹ́ pé ìgbéyàwó yín ó ti kúrò ní wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti kúrò ní ìgbéyẹ̀yẹ́ ìgbéyàwó gidi láti láyọ̀ ta ní ọ̀pọ̀lọpọ̀ orin nínú ẹ ká lẹ́sẹ̀ ẹ kàlẹ́ o.

bẹ́ẹ̀ yín ò bá jó fújì á jẹ́ wípé ọwọ́ yín ló kù sí lálẹ́ tèmi mo sọ fún yín ẹ lọ pé àwọn ọ̀rẹ́ yín pé tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀yin wá rò pé bẹ́ẹ̀ lẹ ti ṣú ilẹ̀ ò tí ì ṣú o níbi tá a wà yìí gbogbo ẹ̀ tán ná yinrinyinrin. Gbé mi débẹ̀ lálẹ́ tèmi gbé mi débẹ̀ mo gbádùn kéwàádìí ultimate yìí.

dandandan mo sọ fún yín mo ní ọ̀rọ̀ fújì ẹ̀yin wá rò pé kọ́kọ̀ kọrin lásán ni mo ló ti jù bẹ́ẹ̀ lọ mo ní ẹnikẹ́ni tí ò bá gbọ́ fújì sí fújì orin fújì lásìkò yóò dàbí tí kẹ̀tẹ́ èèyàn fi ń wọ ìjọba ọlọ́run ni mo sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ẹ̀yin wá fẹ́ gbọ́ fújì wá fọwọ́ rẹ̀ mú fújì ṣebí ẹ ti rí báyìí Alhaji Pastor Evangelist Déwálé Ajúbà ló gbé yín rìn nípa fújì

rẹpẹtẹ rẹpẹtẹ mo sọ fún ibola lẹẹtẹ ní a tún kí pọpọ jù sálẹ jọ lọọfù lọ mo ti sọ fún yín ó dá ẹ jẹ ká fi kalẹ sí kájọba gbádùn ara wa lálẹ tẹ ní mò ń bọ dán tẹ ní a tún dùn àwọn tá a jọ iṣẹ pọ ẹ jẹ kí wọn bẹ sí kí wọn ní kan jọ.

bẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ wo bó ṣe ń dún. Ó dáa lálẹ́ tẹ̀lé wà láìtàláì mo ti sọ fún yín àwọn gbádùn ẹ̀ wá ṣùgbọ́n àwọn ní kéèyàn tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ó máa jẹ́ kí iṣẹ́ yá ni o lórí ètò lágbo fuji níléeṣẹ́ glo fm 99.1 tẹ bá ro one yẹn mélòó ló jẹ́ ó jẹ́ 100% nǹkan tó bá dẹ̀ ti jẹ́ 100% kẹ́ ti mọ̀ pé nǹkan tó dúró rẹ ni o ó dáa lálẹ́ tẹ̀lé sẹ́ mo ní èmi àti gbajúgbajà amojú ẹ̀rọ ni tí máa pè ní dj tí mo pè ní engineer anyone tẹ bá ti mú bẹ̀ àjọ wà nílẹ̀ agbára ìlálẹ́ tẹ̀lé ni o dj yusuf àwọn lè iṣẹ́ iye wọn púpọ̀ jù wọ́n bá mi ṣáàsì ó sì jẹ́ kí ó rí mi kí kó máa pé lálẹ́ tẹ̀lé ọpọlọ mi gan ti fẹ́ ó ti ń sílẹ̀ bí transformer tó kóná wà àdúgbò ni lórúkọ olótú ètò yìí mike ọbáfẹmi olúmikò bàbá mo kí yín o ẹ ṣe gan-an ẹkọ àtúnṣe a sì dá alágbára ọlọ́run lórúkọ gm kékeré mo á ní gm kékeré wọn nígbà ta ni gm kékeré àwọn ló máa ń kíwa káàbọ̀ wọlé wọlé sí ilé rédíò pé ọyá ẹ wá sápá bí ẹ pa àkọkọ yín sápá bí ẹ gbé machine sápá bí báyìí ẹ wá forúkọ lẹ̀ ń bí a kí yín o bàbá wa bámi sílẹ̀ abiodun ọmọ wọn ní ọ̀gbàgì àkókò ọmọ ìyá olóore mo kí yín ẹ kálẹ̀ yìí ẹ kú gbìyànjú ẹ ṣe púpọ̀ a sì dùn á dùn re lálẹ́ tẹ̀lé ó dá lórúkọ general manager wa yìí ni gm gangan ẹ ṣe púpọ̀ màmá wa mojí sọlá ọládélé ẹ ṣe o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín lórúkọ bàbá wa doctor ezekiel akande mo máa kí yín pé kálẹ̀ yìí o lórúkọ àwọn engineer wa tí àjọ wà nílẹ̀ agbára ń bí àmọ́ kí yín jẹ́ kí n máa mu nìkankan èjèèjì nítorí pé alẹ́ tẹ̀lé sẹ́ẹ̀ mo ti sọ pé a tún máa dùn a máa dùn re sí ní gbogbo ìgbà kọ́lọ́rọ̀ bá mi kó jẹ́ kó máa dùn fún oníkálukú wa sí ni o kó máa dùn sí gidi gan àti gidi ni o.

0: ẹyin tẹ gbọrin láyé ìgbà yẹn báwo lẹ ṣe wá ẹjọ yẹn báyìí.
1: Ó wá jẹ̀mí ọmọ àpàdàdà dàdọ̀.
0: Mo mọ̀ pé nígbà yẹn irú orin yẹn ọ̀pọ̀lọpọ̀ bítíbitì àwọn tẹ́ pé wọ́n wà lágbo lè fújì gbà yẹn. Ibì kan tẹ̀ wà tí mo fẹ́ gbọ́ nu orin tí máa ti gbọ́ débẹ̀ ni màá ní kí gbogbo ẹ̀ kí n tún yọ kúrò kí n fi mí sí.

ìkọláyé ìgbà yẹn nìyẹn gan tí wọn fi sọ pé Abbas Akande òbí sí ọmọ rápálá pé orin yẹn ṣòro lò lórí rédíò òun ló fà ń gbà yẹn tí òbítíbitì àwọn èèyàn tó kí fi ń lórin Adéwálé Àyúbá pé Adéwálé Àyúbá o orin yẹn ṣòro Abbas Akande òbí sí ọmọ rápálá o pé orin yẹn ṣòro lò pé ẹnikẹ́ni tó bá fẹ́ lórin òbí sí lórí rédíò ó ní tọ́ máa múra gidi gan torí pé kò sọ́mọ tán bí dà bẹ́ẹ̀ ọmọ obìnrin kan tí mo ní ó ń lò mo sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé arábìnrin Dayo Fẹ́mi Edward ó nìkan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ń lorin Fuji láyé ìgbà tá à ń sọ yìí ọ̀dà pé orin kan wà ń bí ẹjẹ́ kí n wele náà ẹjẹ́ kí n wele tí eléyìí bá lè lọ tó bá lè lọ tó mọ̀ pé ta ló tó kọ eléyìí ṣùgbọ́n ọ̀dà pé torí ti pé àwọn àwo yẹn bó ṣe ń dún kwẹ́kwẹ́ láyé ìgbà yẹn ẹjẹ́ kí n wele ò bá ele náà bá kò náà tún lọ lórí afẹ́fẹ́ yìí ẹjẹ́ kí n ṣe bí eléyìí torí pé orin àwọn tó pẹ́ gan ni mo fẹ́

lọ́jọ́ sí bí mo jẹ́ kúrò lórí ti pasuma àti mo ní quality àbánsẹ́dọ́ adámilọ́lá quality pé yóò gbàlejò pasuma ní ìlú cairo lórílẹ̀‐èdè egypt yẹn mo sọ fún yín ọ́dá bákan náà ni tó bá da ọjọ́ kínní èyí ni ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kínní oṣù kẹwàá ta fẹ́ mú yín nínú ọdún ta wà yìí ọjọ́ independent gan ni gbajúgbajà àwọn olórin fuji tẹ́kún wọn ti kóra wọn jọ sí orílẹ̀‐èdè cairo tí wọ́n ò kọrin ní alẹ́ pàápàá abánsẹ́dọ́ Finto Wonder pẹ̀lú Abẹ́bí Akéwì àwọn eléyìí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè egypt pàápàá nílùú cairo níbi tẹ́kún wọn kalẹ̀ sí abánsẹ́dọ́ adámilọ́lá ọládédé tí gbogbo èèyàn mọ̀ sí quality aṣojú olúfimọ́ ní orílẹ̀-èdè ní ìlú cairo ń bẹ̀ ṣé kí má tàn yín wọ́n máa ṣe alẹ́ 90 fún gbogbo àwọn olólùfẹ́ wọn lọ́hùn ní any wet empire ní ìlú cairo ń bẹ̀ níbi tẹ́ pé wọ́n ti gbàlejò bítíbitì àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà nílùú cairo tán ti wá máa ṣayẹyẹ àjọ̀dún òmìnira orílẹ̀-èdè wa nàìjíríà nílùú cairo lọ tó pè ní appreciation night and happy independent day aago mẹ́wàá alẹ́ ni ibẹ̀ náà ti ṣe mo ní gbogbo ẹ̀pọ̀ta nǹkan tó fẹ́ mọ̀ lágbolé fuji màá máa mú fún yín díẹ̀díẹ̀ bá a ṣe máa ṣe nìyẹn kà á sí wa.

aṣojú olúfimọ ní cairo lẹ ń gbọ equality dami mo ní yàrá wíwá àwọn ohun tó ti ṣe pé àwọn èèyàn olólùfẹ́ fi ń gbá yágiyági ní ìpínlẹ̀ ondo lórílẹ̀‐èdè wa nàìjíríà ní gbogbo ẹ̀ ló ti wà lọ́dún mark pápátá ẹ máa gbádùn ẹ̀ mo ní àwọn onífuji ìpínlẹ̀ ondo wọ́n kọjá bẹ́ẹ̀ ọlọ́run bá mi tó ti tu àwọn kan síwájú kó má ṣe rẹ̀ wọ́n sẹ́yìn ní ìjẹ́jọ òde yìí lágbàlejò gbajúgbajà olórin fuji ni tó jẹ́ pé Ajé Wasiu tó jẹ́ pé àwọn wọ́n bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí sọ̀rọ̀ wọ́n sì ṣayẹyẹ ìfilọ́lẹ̀ èyí ni irinṣẹ́ tuntun tí ò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo àwọn ẹni àkọ́kọ́ nínú onífuji tó jẹ́ pé ẹnìkan jáde pé òun ra irinṣẹ́ fún tí wọ́n sì wá ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ pé gbogbo ẹ̀gbá yágiyági Let's Fred lọ́jọ́ Sunday tó kọjá àmọ́ kí yín o ọmọ Ajé Wasiu tó sì jẹ́ alága yìí ni ṣámanu gbogbo ẹgbẹ́ onífuji pàápàá nípínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́ Wambí akíyin o Ajé Wasiu ẹkú oríire náà lágbára ọlọ́run oríire yín kò ní pàdé ìbànújẹ́ ẹ̀ka.

0: apábi tó ń lọ yẹn èmi àti àní lè jọ lọbẹ èmi àti àní lè jọ lọbẹ tá pé apábi tí wọ́n fẹ́ lọ nìyẹn èmi ò tẹ̀lé ẹ lọ́jọ́ kí n gbà apábi jáde again.
1: Ọlọ́run kẹ́rù ṣe àfún níbo.

apá bí tó tún gbà lálẹ́ tèmi tó tẹ̀sí sọ̀rọ̀ nípa Adéjì bàbá kíyèsí káfíyàn máa fi kábíyèsí ọba Adéjì tìlú Àkúrẹ́ pé ẹ kú oríire lé fun ta tí ó wá sí apá kan lénìí mo pé bá ìdúpẹ́ a máa lọ tó bá dọ̀la Sunday ó dá mo kíyàn o lágbo fújì lẹ́yìn gbọ́ níṣẹ́ Glow FM pẹ̀lú AYSSU. Mo ní ààrẹ Ṣáṣínà Àkànní Aróhóyinrere yín tí àwọn èèyàn pè ní Scorpido tí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣe o pé nínú àwọn onífújì Ọlọ́run bá ò jẹ́ kán ti gbé òun náà gbìn ṣé kí n máa parọ́ tàn yín ó pẹ́ tí Ṣáṣínà Àkànní Scorpido tó ti wà nínú àwọn olórin fújì táwọn èèyàn sì ń kan sára sí bó tẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ṣé kò gbá ojáde mọ́ ni àwọn èèyàn ò gbọ́ bíi tẹ́lẹ̀ mọ́ mo ní bí Ọlọ́run bá ṣe máa ń kọyà sí àwọn kan wà ìlú òyìnbó náà kan ra jókòó sí pé wọ́n ti ń jayé orí wọn kò wulẹ̀ kọrin sí rárá bó ṣe máa rí fáwọn kan nìyẹn ṣùgbọ́n mo ní lásìkò tá a wà yìí ààrẹ Ṣáṣínà Àkànní Scorpido ló ń dúpẹ́ fọlọ́run fún 40 years on stage tó ti ń gbé orin jáde tó sọ pé òun ti ń gbé orin jáde báyìí 40 ọdún ni tóun ti ń gbé orin jáde nítòun táwọn kan sọ pé tó sáré tó bẹ̀ ó ní wọ́n jọ jíwéré ní láyé ti barista láìpẹ́ táwọn barista ń jíwéré ó pẹ̀lú àwọn olórin fújì tó jíwéré o lásìkò àwẹ̀ lọ́dún náà lọ́hùn ọdún 1986 ló ti bẹ̀rẹ̀ sí ń gbé àwọn orin jáde àwọn orin àkọ́kọ́ tó gbé jáde ní ọdún 1986 ló pè ní àkọjá ewé ló pè ó lọ́dún 1986.

0: Owó
1: gbogbo ẹyin tí ẹ ń gbádùn ẹyin dápẹ́ like iṣẹ́ ojúmọ́ iṣẹ́ ojúmọ́ lẹ́yìn like ń ti yín ẹyin o kò sí lẹ́tọ́ kọ̀yìn pẹ̀lú iṣẹ́ oṣù mọ́ kí yín owó oníṣẹ́ ọwọ́ gbogbo oníṣẹ́ ọwọ́ àti ọlọ́jà iṣẹ́ ojúmọ́ kúkú làwọn ń ṣe mi ò lè máa dárúkọ yín tán nìkan òjọ̀ kan olúwádáre àjàyí àwọn kápẹ́ntà nìyẹn bàbá mo kí yín pé ẹ kálẹ̀ tèní ẹ kú dédé àsìkò yìí ṣe àlàáfíà ni mo bá yín ẹ kú gbìyànjú bó ni weekend yín ṣe òun dùn dáadáa sátidé lọ́dọ̀ wa ń bí o ṣe sátidé lọ́dọ̀ yín náà wà níbi tá ẹ̀yin wà ẹ kálẹ̀ iṣẹ́ ẹ̀. ọ̀dà pé quality ibi tí èmi àti ẹjọ́ dé yẹn ẹ jẹ́ kí n máa yà kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí n kà síwájú torí pé lálẹ́ tèní mo ní omi pọ̀ lámù àwọn èèyàn sọ pé eré ni omi pọ̀ lámù lè ní ìtumọ̀ ẹ̀ ni pé iṣẹ́ pọ̀ tá a máa ṣe lálẹ́ tèní ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ àwọn orin kan wà tí mo ìfẹ́ lò fún yín tó jẹ́ pé àwọn orin tí ó ti pẹ́ gidi gan ni ẹ jẹ́ kí n lo kọ̀ ní tìǹà ká wo nǹkan tó wà ńbẹ̀.

0: pàtàkì kò sí ìgbà táwọn èèyàn kì í gbọ́ léṣe rédíò àfi tẹ̀yìn bá ṣe fẹ́ ṣèpolówó. Bí ibi tápá àwọn ti ń ṣe program lọ́gọ̀jọ́ orí tí ò bítíbitì àwọn èèyàn tí wọ́n ti kóra àwọn ọjọ́ tó ń pè tẹ́ pé nọ́bà àwọn kan wọlé láti di bí oṣù. Wọ́n á sọ̀rọ̀ ti àṣálẹ́ tẹ́ pé ó dùn re gidi gan. Ó dá lálẹ́ tì ní ẹ mo fẹ́ ṣe ojú òpó sílẹ̀ fún bítíbitì àwọn èèyàn kan sọ̀rọ̀.
1: Torí ìfẹ́.
0: Ó ní kankan tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn o. Ó ní kankan tí mo fẹ́ bèrè lọ́wọ́ èèyàn. Ọ̀dà ẹ jẹ́ kí n lọ sápá abẹ. Ìyẹn gangan, ìyẹn gangan ládùn bẹ̀ lálẹ́ tì ní. Ọkùnrin nìyẹn.

tí mo máa sọ fún yín pé wákàtí kan ò tó mi lò lórí ètò tí máa fẹ́ ṣe síyá mi gidi gan àwọn èèyàn sọ pé kí lẹnu fẹ́ ṣe tó bẹ́ẹ̀. àrí mo ṣe ń gbé yín lálẹ́ tèmi tí mò ń gbé yín débẹ̀ ó le gidi gan ó gùn mí lálẹ́ tèmi. ó ti ń rìn sí mi lára gbogbo

bàbá wa ọlọ́gbọ́n ṣayé àwọn gan gbádùn ẹ̀ wọn lè sùn bàbá ẹ̀ka alẹ́ yìí ò dùà. Bàbá ọlọ́gbọ́n ṣayé ẹ ṣé gidi gan ni kò ní kẹ̀yìn nìkan. Ẹ gbádùn kọ̀ lẹ́tì yẹn bàbá. Ó gbé yín débẹ̀ ṣé mọ́mí wà ń bẹ̀.

0: wọ́n ti ẹ̀dá ibi tó gbé mi dé yẹn jẹ́ kí n wá máa fìyẹn sọ́ọ̀lẹ̀ fáwọn èèyàn wa kán lè máa pè wọlé mo ní ṣé ó di dandan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó di dandan kẹ́ pé nǹkan tí ọ̀rẹ́ yín ṣe ẹ̀yin náà fẹ́ ṣerú ẹ̀ nǹkan tí ẹ̀gbọ́n yín ṣe ẹ̀yin náà fẹ́ ṣerú ẹ̀ nǹkan tí àbúrò yín ṣe ẹ̀yin náà fẹ́ ṣerú ẹ̀ ẹni bíi bó ni àwọn èèyàn kan nǹkan tí ò bá tẹ́ pé ó takú kádàrá wọn àbí àyànmọ́ tán gbé wáyé òun làwọn máa ń tẹ̀lé nígbésí ayé wọn ha mo ní nǹkan tí ò yẹ kán ṣe òun làwọn máa ń ṣe bíi àpẹẹrẹ àwọn kan orí ọ̀rẹ́ kan tó lu etí méjì ó lu etí mẹ́ta ó lu mẹ́rin ìwọ náà wábẹ̀ sí ń lu etí tiẹ̀ náà ha kò dẹ̀ bá kádàrá tiẹ̀ mu kò bá ṣeyọrí tiẹ̀ mu àwọn olóore tó yẹ kó rí ẹ kó ṣiẹ́ lóore wọn ṣiẹ́ lóore ayé ẹ wá wà lójú kan wá rò pé ayé ló ń ṣiẹ́ ó bẹ̀ sí ń gbàdúrà káàkiri olórí òkè àwọn kan nínú wọn wọ́n á lu imú wọ́n á kó sí imú àwọn náà sọ pé àfáṣọ ni ẹ̀ẹ́sọ mẹ́sẹ̀ ẹ wá wo ọ̀rẹ́ yín lọ́wájú àbúrò yín lọ́wájú ẹ wá wò pé kí ló ń ṣẹlẹ̀ kíta ló ṣayé yín báyìí ẹ̀yin lẹ ṣayé ra yín bẹ́ẹ̀ àwọn olóore tó yẹ kó rí kó ṣe yín lóore bẹ́ẹ̀ ṣe múra ẹ kò lè jẹ́ kó ṣe yín lóore.
1: lódìdí ore ò
2: lódìdí ore àbò ore ò yẹ mí dá kú.
0: lódìdí ore àbò ore ò yẹ mí dá. olúwa àbò ore ò yẹ mí odidi wákàtí kan àtàbọ̀ tó máa gbẹ́ yágíyágí lè tó ibà wá lálẹ́ tèmi o.
1: ẹ má
0: mọ̀ sọ fún yín pé gbogbo ìgbà ló máa ń rìn sí mi lápapà tí máa rí àyè sọ̀rọ̀ lórí rédíò dáadáa. gbogbo nǹkan tẹ́ pé mo sọ sọ lọ́sàn-án tẹ́ pé mi ò tún lè sọ gan tán tó bá dòru tí mo sùn ẹnu mi á tún máa jì wúyẹ́wúyẹ́ wá iṣẹ́ ṣe. ní ṣé kó wá dá bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ó ti wá rí díẹ̀ ń bẹ̀ ìwọ náà wá pé ó fẹ́ máa ṣiṣẹ́ tí ò dáa náà àwọn ò ṣe é ṣe kó pàdé ikú òjijì ń bẹ̀ ṣebí ẹ rí àwọn kan ó mà ṣe o ní ọdún bí mélòó kan sẹ́yìn wọ́n ní obìnrin kan ó ti pẹ́ nǹkan tí mo sọ ayé fóònù tí ì dín obìnrin kan wọ́n ní ó jáde ilé ìwé ṣùgbọ́n tó pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ kan bá kan àbọ̀ mi ò fẹ́ lọ sápá abẹ torí nǹkan gan tí mo fẹ́ sọ lórí gan àwọn ọkùnrin tó ń kó yẹtí sétí ẹ̀hẹ́n kì í ṣe yẹtí kan kì í ṣe méjì ìbàjẹ́ yọ kan gan ọkùnrin tó ń kó ṣe nìṣẹ́ṣẹ̀ tó tá wàsọ́rí wàsọ́rùn torí pé ọ̀rẹ́ ti ṣe bẹ́ẹ̀ ìwọ náà wá ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin tó lu imú tó kóríṣiríṣi sí ǹjẹ́ ó tí ò bá kádàrá tiẹ̀ mú ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ká máa ba bọ̀ bẹ́ẹ̀ àwọn kan tẹ̀ tí wọ́n ń pè láti pe nọ́mbà síta ṣé mọ nǹkan tẹ́ máa dá sí ṣàwọ́dà jẹ́ kábẹ̀ sí mu ní ìkọ̀ọ̀kan ìjòjì ń gbà yẹn jẹ́ kí n wo tọ̀dọ̀ ẹni ẹ̀lú ẹ̀ka lẹ́ yìí o.
3: ẹ̀ka
0: lẹ́ sà ẹ̀yin fìlì ẹ̀ lálẹ́ ẹ̀ tèmi ẹ ti wá lọ lásùkàn mi láti láfẹ́ 080-5-1-4 odo kan ẹ fi sí kí n máa gbó yín lálẹ́ ẹ̀ tèmi mo ní kó ṣó ẹlòmíín gbàdúrà gbàdúrà ó ní àdúrà òun ò gbà nítorí pé nǹkan tó yẹ kó ṣe sẹ́lẹ̀ dá ẹlòmíín mú irun orí ẹ̀ ókun ní kọ́lọ̀ tẹ́pẹ́ lẹ́dá ẹ̀ ò fẹ́ ẹlẹ́dẹ̀ ti dá irun tó fẹ́ sí ẹ lórí o ní nǹkan tẹ́lẹ́dẹ̀ ẹ ṣe yẹn o ní kò tẹ lọ́rùn o ní o fẹ́ túra ẹ dá òun náà ló dà pé òfin lóòótọ́ òfin rárá ń tẹ́ pé iṣẹ́ ò lọ́wájú gbogbo nǹkan wá dàbí pé báyìí wọ nìkan láyé ń ṣe bọ́ ṣe sọ pé ìlú le tó yìí àwọn kan yìí ń ra mọ́tò ńlá mọ́tò millions of naira 20 million 30 million ibẹ̀ ló ti rí kankan ṣe ibẹ̀ táwọn ẹgbẹ́ ẹ̀ ti ń kọ́lé sọ pé ìlú ilé ààrẹ wa ni ò ṣe dáadáa epo ló wọ́n ibẹ̀ lọ alágbàká lọ ìjàpọ̀ ń bí lọ àwọn igbó lóríṣiríṣi tó jẹ́ sáìtì lọ bẹ̀ wá rí àwọn ilé táwọn èèyàn kọ́ síbẹ̀ ṣùmíkà lásánlásán bá rí ilé tẹ lómi kọ́ ọlọ́kadà tó pè lọ́lọ́kadà lásánlásán lọ wọlé tó kọ ẹ kalẹ̀ yìí o. ẹ kalẹ̀ sà.
3: ẹ̀rọ àṣàyàn kú ètò.
0: orúkọ yín àti bí ẹ ti ń pè wá yìí.
3: Taofeek ló ń pè mí láti alágbàká.
0: alágbàká lẹ́yìn wà tẹ́ ti ń gbọ́ wa lálẹ́ tèmi. hello.
3: mo àdúgbò tí ń gbọ́ yín.
0: bóun ní rédíò ṣe ń dún lọ́dọ̀ yín.
3: ẹ o prógáàmù yìí first time ní mọ́ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́.
0: ìgbà àkọ́kọ́ tẹ́ máa gbọ́
3: ni o. first time tí mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni
0: bọ́
3: prógáàmù tó rin ilẹ̀ dáadáa ni
0: ọ̀dẹ̀
3: united because francis ayédèṣùpá ni mí francis fíjì gidi ni mí.
0: ẹ má gbàdùn òṣùpá lálẹ́ ẹ̀ tèmi ẹ̀ fi sùúrù sí i.
3: so sẹ́rí nǹkan tẹ́ ń sọ story tẹ́ ń sọ yìí.
0: bẹ́ẹ̀ni sà.
3: ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mi gan ayé ò ṣe ayé ò le òun gangan ló ń fi ayé léra rẹ̀ òun gangan ló ń fi ara rẹ̀ òun ló ń fi ọwọ́ ara rẹ̀ ba ayé ara rẹ̀ jẹ́ tó yẹ pé orí ọ̀rẹ́ rẹ̀ ń jalè ìwọ náà ni ọ̀fẹ́ máa jalè ọ̀rẹ́ rẹ̀ ń kólé oníwọ̀n náà fẹ́ máa kólé ọ̀rẹ́ rẹ̀ ń mutí oníwọ̀n náà.
0: oga ti lo lati alagbaka o ma e pe wa pada lale te ni mo no rin si mu ni ti emi ba ti ri le to teju papa ti mo ri eto to bere lati bi wakati meji ha wa light alai ko le sumi ko le re mi mo le so ti ti tini se ba ti la na mo de o ke le je radio ile ko si pe ni je la na oda se kin ma gbo orin mi lo ni kin ma gbo orin lo ni
2: wa le ko mi wa lanu a o si ya
0: Hello, Kale. Yes, sir.
3: Hello, Kale. Last time we met, you said
0: that. Yes, sir. You called last
3: time. Yes, sir. Yes, sir.
0: Mugbado, yes, sir.
3: Yes, sir. Yes,
0: sir.
3: Yes, sir.
0: Yes, sir. Gani.
3: Ever, this idea should pass it there.
0: Emma, what do one be?
3: Ever, play it there. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh,
0: eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Eh, eh. Anda e je kin gbe telomi elu e kale yo
3: e ku eto
0: e kale sa
3: e wa se se
0: yes sir uruko abi te tin gbo wa yi
3: ologun sey rata
0: ah baba e kale
3: e ku eto mo gbadu program yo
0: ah e se kuko
3: ah o ka ku lori fancy e lori fancy e
0: okay a fancy mi le yin baba
3: ba o be se ele mi o mo ra pala ma pa to
0: mo ti lo mo ra pala kan na le kan Ani to se lodun 1990
3: so ori oro je so
0: ben sir
3: ore mi se gba mi no fe se oro lori ori ni
0: ehn
3: ehn ba lo gbe o sa lori eko ti ka ni ra papa pe mo ni
0: oh eni to ti o gbe alakure to lo ngbe leko
3: mo le ba lo gbe o sa lo seko
0: okay
3: ti ka da ra papa pe mo ni
0: eni ti ka da ba ba ilu to ngbe yen mo ni
3: Very.
0: Hello, me obere lowo ori kolo kuro
3: ori da le kolo ori ni.
0: Ha.
3: Gbogbo nkan lowo ori ni.
0: Gbogbo nkan lowo ori.
3: Gbogbo.
0: E se pupo baba ologbon saye lati akure loyimekun bi. Ah. Ah, oda oda. Number ni ke ma pe 0805 lona meta 1 lona merin odo kan. Sesenko Fuji ki le so, Sesenko Fuji. Emi na ki yin gan. Ah, an gbadun yin Sesenko Fuji. Ah, e je ki n gbe.
3: Hello.
0: E ka le sir. Ah, sorry,
3: I'm a photo.
0: Yes, sir. Am I go
3: part of the shabu top like a mother Lati Lekondalo sorrow?
0: Lati Lekondaro.
3: Very, sir.
0: Yes, I'm going to let you radio is you.
3: I'm a fat old gaggy, kete new.
0: How
3: can you? Back up a lambo.
0: Oh,
3: but I'm bad on you.
0: Eh, only what is it? Oh, look, I'm all the way.
3: Ah, I want a 1 year fat old domon and my lady.
0: Fat. I want to look.

0: 0805 lọ́nà mẹ́ta 1 lọ́nà mẹ́rin odo kan ẹ máa pe nọ́mbà yẹn ká tó máa gbọ́n ara wa lálẹ́ tè ní. Kí ló ṣẹlẹ̀ gan aago mọ́kànlá ló múra àti lùyí mo dẹ̀ sọ fún yín pé ìbàjẹ́ aago kan òru la fẹ́ ṣe dọ̀tà kò lè sún àwọn tó ń gbọ́ mi ẹ̀lú ẹ̀ka lẹ́yìn o.
1: ẹ̀ka lẹ́
0: sà. Orúkọ yẹn àti tẹ́tí pè wá yìí.
1: Orúkọ mi ni Pastor Prophet Olúwafẹ́mi.
0: Láti ilú Ìbòsàn.
1: Láti Àkùrẹ́.
0: Ẹ wá kúrò níbi rédíò yẹn ká lè ráyè gbọ́ yín kó má bàa já dànù tó bá tó àdúgbò bá ti lówó máa já dànù. Ariwo yẹn máa ń kọ̀ tiẹ̀ ni torí dígítà kìíní là ń lò ń bí. Ẹ kúrò ń bẹ̀ ká gbọ́ yín dáadáa pásítọ̀ mo gbọ́ yín o.
1: Mo ti kúrò ń bẹ̀ mo ti yí sísàlẹ̀.
0: Ọ̀rọ̀ ẹ̀sà gbọ́ ọmọ Nàìjíríà gbọ́ yín sà.
1: Òun ká tẹ̀ sọ lálẹ́ nǹkan ọ̀rọ̀ gidi ni sà.
0: Yes, sir.
1: Ó dá kí ènìyàn máa kun orí kó máa kun ẹlẹ́dàá rẹ̀.
0: Kò máa pààrọ̀ ẹ̀ ó pààrọ̀ ara ẹ̀.
1: Ó ṣẹlẹ̀ sí mi ní àárín ọ̀sẹ̀ yìí. Mo ń lọ ibi iṣẹ́ mo rí ọmọ ṣọ́ọ̀ṣì mi kan. Ó kun orí ara ẹ̀. Obìnrin ni. Ìtàkìlẹ̀ mi ń sọ fún pé kí n pè é. Kí n sọ pé kó lọ chíǹjì nǹkan tó kù sórí ẹ̀. Torí ẹlẹ́dàá ọ̀rọ̀ ọmọ. Ẹlẹ́dàá ọ̀rọ̀ ọmọ.
0: Ẹlẹ́dàá dẹ̀ máa bínú sí.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Kò sí tó dé kò ní rólóore kò ní rálá náà a máa sọ pé ayé ló ń ṣe wọn a máa fẹ́ yín pásọ̀ níṣẹ́ a máa fẹ́ yín wòlíì níṣẹ́ ṣe.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ̀tọ́ni tọ́ba rẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì wọ́n á ti fi fìlà wọ́n á ti fi
1: borí
0: ẹnikẹ́ni ọ̀dọ́n kọ́lọ̀ wà lórí
1: ọkùnrin yẹn sọ pé ilé ayé ti yàtọ̀ pọ̀ òun ló sí ẹ̀nì èyí náà dẹ̀ sọ pé ó yẹ kó forí sísàlẹ̀ kó kẹsẹ̀ sókè.
0: Èmi kàn sọ ni mo kàn sọ mi kì í ṣe àwọn gan ni mo tẹ̀ fi ń bá wì mo kàn sọ nǹkan naturally ni.
1: Kò sí bí ilé ayé ṣe máa yàtọ̀ kó yà fi ṣe ni ṣẹṣẹ.
0: Wọ́n ní nǹkan táwọn fẹ́ ti wọn nìyẹn jẹ́ ká fi oníkálukú sílẹ̀ sáàyè tiẹ̀ àwọn ọlọ́pàá kọ̀rẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí àti gbogbo bí ẹ̀mí yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ pé ọ̀yá ìwà ẹ̀ṣẹ̀ tó tú kí ni síta kó ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ayé wọn ti fẹ́ bàjẹ́ yìí kí àwọn òjíṣẹ́ ọlọ́run kọ́ lè ba bẹ̀ sí sẹ̀tì ayé wọn ọ̀pọ̀lọpọ̀ lè ní báyìí ètò máa ṣe lóore lè ní ẹ̀lú ẹ̀ka lẹ́ yìí o.
1: ẹ
0: kàlẹ́ sà.
1: Àní Yéṣù tọrọ.
0: Orúkọ yẹn àti bí
1: a máa ma sọ ọ lọ náà ni ara ṣe ọlọ́run kan lẹ́yìn náà ń jẹ́ yìí bẹ́ẹ̀ ni tó tó kí mi bá a bá sọ wọn ní họrọ̀họrọ̀ ẹ̀ mọ́mọ́ burúkú bá ń jẹ èkúté lọ nídodo họrọ̀họrọ̀ ẹ̀ kò ní jẹ́ kára lè sùn lóru ṣẹ̀dá àwọn ọmọ tó ń ṣe àṣàkáṣà wọn yìí orí fóònù náà ti ń rí i orí íńtánẹ́ẹ̀tì náà ti ń rí i wọn mọ̀ wípé wọ́n ń gbéra wọn ṣépè ni àwọn tọ́ kásìrí ìṣẹ̀dálẹ̀ wa tẹ̀tẹ̀rí ìṣẹ̀dálẹ̀ wa yìí yàtọ̀ sí kátẹ̀pá ti kírísítẹ́mìtìtì ìṣẹ̀dálẹ̀ wa yìí èèwọ̀ ni nǹkan èèwọ̀ lọ́ fi ń ṣeré wọ̀nyí tẹ bá farabalẹ̀ rẹ tẹ bá sọ́ọ̀dì wọn ìmí ọkùnrin mi gbé yàrá ìgbésí tí ẹ ti torí yẹn náà ẹ ti àti ìṣẹ̀rí kan lẹ́tẹ̀ ló gbéṣẹ́ nìkẹ́sẹ̀ ìdógbéṣẹ́ tí nǹkan ìmí ti sí ọkùnrin ẹ mọ̀ kó yẹ kẹ́ mọ̀ wípé sàtánì ń ṣiṣẹ́ nínú ayé wọn àṣetánì ni wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi kan mùsùlùmù àṣetánì tẹ́bátí wúrù ọ̀dọ́ yẹn tó lòdì sí bíbélì tó lòdì sí kùránì tó lòdì sí àṣàwà àṣetánì ni wọn kò jù bẹ́ẹ̀ náà lọ.
0: ẹṣẹ́ púpọ̀ ẹnìkan flash nọ́mbà mi sí mi ò ní nọ́mbà ẹ lórí fòsò dákẹ́ mẹ́sẹ̀jì lẹ sẹ́ǹdì mo lè rí mẹ́sẹ̀jì yín ka o ṣùgbọ́n àtàpé nọ́mbà mi ò mọ nọ́mbà yẹn o kábàdà pé bá àfojúdi pé ẹ̀dẹ̀ wá ń pé wáṣẹ̀ ṣùkú wá lè bá yín sọ̀rọ̀ ẹ̀lú ẹ̀ka lẹ̀ yìí o ẹ̀lú ẹ̀ka lẹ̀ o.
1: ẹ̀lú ẹ̀ka lẹ̀ o.
0: ẹ̀ka lẹ̀ sà orúkọ àbí tẹ́ ti ń pè wá yìí.
1: Àgbàdo ètò yìí.
0: Ẹ ṣé gidi gan ni sà. Kí lorúkọ àbí tẹ́ ti ń pè wá.
1: Wàkìrì Ládẹ́yìn Àpáta. Mo béèrè.
0: Life and direct.
1: Life and direct.
0: Ọdún gan ni
1: Kayi lè sùn pààrọ̀ bá wa jù sí ẹ̀.
0: Òun ló ń lọ láìfẹ̀ abẹ́fẹ́ gbọ́dọ̀. Ó yá mo gbọ́dọ̀.
1: Àjẹ̀dé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn owó ti dọ̀yìn.
0: Ọ̀dà sà.
1: Òun ló ní ha o. Òun ló ní ha o. Ọlọ́run ní páyé fún wa.
0: Àmì ẹ ṣe púpọ̀.
1: Bẹ́ẹ̀ àwọn ọmọ èṣù tí ó ń tọ́pá wọn lo sí ní sẹ́sẹ́ ẹ jẹ́ tó máa lò ó. Wàhálà tó fẹ́ dé bá ẹ àwọn náà ṣe yàwó àwọn náà ṣe gbogbo ẹ nígboro.
0: pé nǹkan tẹ́ lomi ṣe
1: yàwó nìyẹn ti ẹ. ẹ ẹ mọ sọ fún mi lọ.
0: ẹni tí ò wá ṣe yàwó tí ò ṣe kankan a wá rí i pé ọ̀rẹ́ ń lo òun náà wá lọ rà á wá máa lo ẹ lomi ń lo bèbè ojú ó lo ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ ló kó bá gbé sí ayé ẹ̀dẹ̀ ní ilé ní ogun tó wà láyé tó ń bẹ lọ́hún fún ó dá ẹjẹ́ kí n gbọ́ tẹ lomi ẹ̀lú ẹ̀ka lẹ̀ yìí o. ẹ̀ka ní sà ẹ̀ kò ní lóde yìí o ká lè gbọ́ dáadáa. tó bá ti ń pariwo òun fún ẹ ló máa jáde àti orí kọ̀ǹpútà níbí báyìí o. ẹ̀lú ẹ̀ka lẹ̀. yẹ̀sà orúkọ àbí tẹ́ ti ń pè wá yìí.
1: láti làwọn
0: mọ̀ kí. làwọn mọ̀ kí lẹ̀ ti pè wá kí lórúkọ yìí o. kí lórúkọ yìí kí lórúkọ yìí.
1: sule. ọlọ́sẹ̀ bí mi ṣe láti lára.
0: ok sà.
1: nípa gbogbo àwọn tó ń lu sí ìwọ̀n yẹn ọmọ àdè ni wọn.
0: rárá àwọn sọ bẹẹ lórí rédíò ẹ kò sọ sáàdì tó kọ sí.
1: ọlọ́ọ̀bá ti fi ó ti fi gbogbo ó ti fi gbé ìwú. ọbọ̀ tó lè ṣe ìlọ̀bọ̀ náà tó ṣe lè mú.
0: ẹ mọ̀ pé wọ́n ní àṣà ayé òde òní ni pé àwọn òǹlò ti wọn.
1: ìgbà tí ló ti tó lókè dé. lọ́nà ọba tó dá àwọn ọmọ sẹ́ẹ̀dì kan bẹ̀ sí tọ́sán lọ́mẹgbẹ́rọ màálùú pẹ̀lú ṣe ìlọrin àwọn ìyàwó wọn wọn kó pọ̀ ọlọ́run gbé wọn bí ìgbón ni gbogbo ẹnibọdì tó bá ti ń lu ṣe ni wọn ò lè délẹ̀ lérí.
0: ọ̀dà ẹ̀rọ̀bá ìkásọ̀ yẹn lórí afẹ́fẹ́ ẹ kò sọ ìyàtọ̀ bá kọ sí i ẹ ṣe púpọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣẹ́ri mo kàn ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àbítíbitì àwọn èèyàn mọ̀ pé kì í ṣe gbogbo kọ́tọ̀ rẹ̀ ṣe ló gbọ́dọ̀ ṣe o ó ṣe ṣe kó má bá kàdàrà àti ẹ mu ẹ̀rí bí i pásítọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ṣe ń pè wá ẹ wá ní ẹ̀ nígbè polówó ọjà wá sórí ètò fújì ni o ẹ wá sọ pé báyìí ètò kan lásán kọ o ẹ̀lú ẹ̀ka lẹ̀ yìí o. ẹ bá wa sọ sókè mà ẹyin obìnrin fẹ́ gbóyin ẹyin obìnrin ìyá adédọyìn láti ó garaji lákùrẹ́ wá bá gbó sókè mà ká lè gbọ́ yín dáadáa. yes ma ṣe yín gbọ́ rédíò dáadáa. èmi gan mo kó yín jẹ mo gbọ́ yín mo lálẹ́ tèmi. àmì o ẹ ṣe púpọ̀ ẹ ló ẹ kalẹ̀. ó máa jáde àná tá a ló bá ti pọ̀ mo ti sọ fún yín. ẹ kalẹ o.
1: ẹlò ẹ kalẹ sà.
0: ẹ kalẹ sà. yes gbogbo ọmọ nàìjíríà ń gbọ yín.
1: ẹ sà ẹ gbé ètò sà.
0: ẹ ṣé o kí ló
1: ń kọ́ ọ. musa lorúkọ mi láti ìlú ìkàrẹ́ àkókò.
0: ìlú ìkàrẹ́ lẹ ti ń gbọ́ wa ìṣó kílẹ̀ dọ́dọ̀ yín dáadáa.
1: musa lorúkọ mi láti ìkàrẹ́ àkókò.
0: ẹ mo níṣẹ́ ń gbọ́ rédíò yìí dáadáa ń bí tẹ́ wà.
1: bẹ́ẹ̀ni mò ń gbọ́ dáadáa sà. àwọn mùsùlùmí kan sọ fún wa ní mọ́ọ̀kì pé ọmọ mùsùlùmí ni mi ọmọ làdáni ìkàrẹ́ ni mi.
0: èèyàn
1: bá kun irun ẹ̀ ní pupa. ipe ó dáa pé ṣùgbọ́n dá ìdúdú yẹn ni ò dáa pé wà á mọ òótọ́ ọbẹ̀ sà láìpẹ́ tí mo ṣe pè mí ló kọ́kọ́ pè lẹ́ẹ̀kan.
0: òwúrọ̀
1: táwọn èèyàn bá mi dá sí pé àròtọ́ ni àwọn dáàdìbò náà gbọ́ bẹ́ẹ̀ yẹn.
0: ok.
1: ẹ kú ètò ìṣà ọlọ́run a máa ràn yín lọ́wọ́.
0: ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀
1: àbúrò oríire ló sọ̀rọ̀ láti kàrẹ́.
0: láti kàrẹ́ àkókò ẹ ṣe wọ́n ní ọmọ dàda nìkan làwọn pé ọ̀dà ẹ̀yin olólùfẹ́ wa àwọn olólùfẹ́ yín ìpolówó ọjà yín máa jẹ́ kẹ̀tọ́ ìrìnlẹ̀ bákà àwọn iléeṣẹ́ wa ń bí kan kú jẹ́ ká máa lo wákàtí torí pé àwọn èèyàn wá gb